0: ìjìrẹ́ parẹ́ síbẹ̀ ìjìrẹ́ parẹ́ síbẹ̀ ẹni bá lòun máa túbọ̀ gudide tiẹ̀ irú alágbára bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ máa sọnù ẹ̀mí ẹ̀ á sọnù mo sọ tẹ́lẹ̀ ní orúkọ olúwa ìwọ ni dìde kan ìwọ ni yípadà kan bẹ́ẹ̀ ló ṣe máa wà láàánú gbà ìlérí ọlọ́run àṣẹ ogó ní fọlọ́run ló jẹ́ ọlọ́run gbá wa dúà jésù olúwa wa
1: lórúkọ jésù
0: orúkọ mi ni wòlíì àti ajíhìnrere fẹmi joshua dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀ látinú ìjọ Christ Apostolic Church Goshenland ilẹ̀ àánú yanjú ẹ̀ tó wà lẹ́yìn Monarch Luxury Hotel ní ìyànà ṣapati ní ìdojúkojú olóróró estate Gomo Road Ìlọrin Kwara State gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi níbi gbogbo tí o ti ń gbọ́ mi mo fẹ́ fi àkókò ìpè ọ síbi ìpàdé àdúà tí ó máa wáyé ní ọjọ́ kọkànlá oṣù keje tí a wà nínú ẹ̀ yìí sátidé ló bọ́ sí aago méje àárọ̀ ni gbogbo wa máa pàdé ní ilẹ̀ àánú yanjú ẹ̀ fún ìsìn ìfòróróyàn bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kejì títí ọdún yìí lẹ́yìn eléyìí ó tún di february kàtú tó ṣe mí gbọ́ o gbọ́dọ̀ wà níbi ìsìn ìfòróróyàn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ni ọlọ́run máa ń fi ìsìn ìfòróyàn yìí ló máa fi ń ṣe tó bá ń tẹ̀lé mi lórí ìkànnì yìí wà á máa rí àwọn ẹ̀rí tó máa ń farahàn nípa ìsìn ìfòróyàn yìí mo fẹ́ kí ìwọ náà rí pé o wà ń bẹ̀ kò síbi tó ti lè wá o lè ti dé sílẹ̀ látàlẹ́ friday ẹ̀ wà á ríbi sùn inú ọgbà ilẹ̀ àánú yanjú ẹ̀ tó jẹ́ wípé àárọ̀ sátidé wà á dẹ̀ jí àjọṣe ìpàdé yẹn bá a bá ti ń parí kí aago méjìlá ọ̀sán tó lù o sì lè padà sí ibi gbogbo tí o ti wá bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ọ̀run àánú á ṣí fún ọ gbọ́ ẹni tí ayé rọ̀ lọ́rùn ni ò pè ọ́ síbi ìpàdé yìí tó bá wù ọ́ o lè wá ṣùgbọ́n ẹ̀yin tẹ mọ̀ pé ní ìpèníjà wo tó mọ̀ pé ìpèníjà yẹn lágbára tó mọ̀ pé o ti sapá o ti sáré ìpèníjà yìí ò dáwọ́ dúró olówó lọ́wọ́ ṣùgbọ́n wọn ò jẹ́ kó gbádùn ọmọ olówó lọ́wọ́ ṣùgbọ́n wọn ò jẹ́ kó tọkàn rẹ̀ balẹ̀ irú ẹ̀yin ènìyàn wọ̀nyí ni ọlọ́run rán mi sí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tó ṣe wípé inú ogun kan lòun tinú ogun kejì wà á máa tinú ogun kan bọ́ sí ìkejì gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gbèsè gbogbo ẹ̀yin tẹ́ ń wojú olúwa fún ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ti gòkè rí tí wọ́n dẹ̀ já padà wálẹ̀ gbogbo yín ni ọlọ́run rán mi sí wo rí pé ó wà nínú ìpàdé yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe púrójẹ́ẹ̀tì kan tẹ́ dẹ̀ pátì tẹ́ rí ṣe mọ́ nítorí pé kò sí ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin tí wọ́n ń fi ọmọ dà láàmú gbogbo ẹ̀yin tẹ́ bímọ ọlọ́run fún ọlọ́mọ ó ṣàbíamọ ṣùgbọ́n wọn ò jẹ́ kí kankan dìde nínú wọn láti tọ́jú ẹ̀ ẹ̀yin ni ọlọ́run rán mi sí mo fẹ́ kó rí wípé o wà níbi ìpàdé yìí lọ máa múralẹ̀ ra òróró ìgò kan mo dá nírí pé o mú wá síbi ìpàdé yẹn ní ọjọ́ sátidé ọjọ́ kọkànlá nínú oṣù keje aago méje àárọ̀ ni ìpàdé yìí máa bẹ̀rẹ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ìtàn rẹ̀ á yí padà àkòrí ti ìsìn ìfòróyàn oṣù keje yìí òun ni divine transformation ìyípadà láti òkè bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ìyípadà òjijì tí gbogbo èèyàn á fi níṣẹ́ ìwọ ni tàbí ìwọkọ́ lórúkọ jésù ó máa gba ìyípadà yẹn ọjọ́ sunday ní aago mẹ́sàn-án láàárọ̀ a máa pàdé fún ìsìn ọjọ́ ìsinmi gbogbo ìwọ tó bá wà nílùú ìlọrin ìpàdé mi ọlọ́run àwọn wòlíì ó fẹ́ tú yítàn rẹ padà jẹ́ ká jọ ṣe ìsìn ọjọ́ ìsinmi together wàárí ànúgbà ìlérí ọlọ́run á dẹ̀ṣẹ̀ láyé ẹ ìwé oníwàásùn orí keje ìwé oníwàásùn orí keje ẹsẹ̀ kẹrìnlélógún ó ní èyí tí ó jìnà tí ó sì jinlẹ̀ gidigidi ta ni ó lè wárí Joshua ó ní èyí tí ó jìnà tí ó jinlẹ̀ gidigidi ta ni ó lè wárí ẹgbọ́ àwọn ogun tó o mọ̀ sí ogun tó jinlẹ̀ tó o mọ bó ṣe ṣẹlẹ̀ ogun tó ń parí rẹ̀ lọ́nà jíjìn tó o mọ bí tó o lè wá sí ó ní ta ni ó lè rí ogun tí wòlíì kì í rí tí wọ́n á ti gbé sínú ayé.

0: èèyàn tó jẹ́ pé ìgbà tó bá fara hàn tán lèèyàn wa máa jagun làwọn wòlíì àṣẹṣẹ máa sáré ó ní ogun tí ó jìnà ó jìnà ó jinlẹ̀ gidigidi ó ní ta ni ó lè wárí ṣùgbọ́n ṣé kí n mọ̀ tán agbára ọlọ́run máa ń wá ohun tó jinlẹ̀ rí agbára ọlọ́run máa ń wá ohun tó jinlẹ̀ rí bẹ́ẹ̀ ni ohun gbogbo tó jinlẹ̀ lọ́rọ̀ rẹ bọ́sà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì akọ̀dà dédé gòkó a ronú síwájú a rò sẹ́yìn a ní ìbò ni mo ti kọsẹ̀ báwo ni ogun yìí ṣe wọlé a tún wò síwájú pé ẹ̀gbọ́ èmi mi mọ ibi tí mo fẹ́ yà sí báyìí o ti wo wájú o ti wo ẹ̀yìn o ti gòkè o ti lọ pẹ̀tẹ́lẹ̀ o ti sáré o wá ń wò pé ogun yìí náà padà ṣẹ́ ẹ̀gbọ́ kí logun yìí fẹ́ gbà èyí tí ó jinlẹ̀ gidigidi tani o le wari ọlọ́run má jẹ̀mú bẹ láàyè láti wárí gbọ́ àṣírí ogun rẹ ọlọ́run má jẹ̀mú ó máa wárí ibi tí ogun rẹ ti bẹ̀rẹ̀ ẹni tó pinlẹ̀ ogun rẹ ohun tí wọ́n fi pinlẹ̀ lórúkọ jésù iná máa bọ́ síbẹ̀ ohun tí ọ̀tá lò lé ọ lórí tí wọ́n fi ń gba omi gé lójú ẹ̀ tí wọ́n fi ń jẹ́ kó dààmú èyí ni ohun olúwa látẹnu wòlíì rẹ̀ ogun yẹn wọlẹ̀ ó ní èyí tí ó jìnà kẹ́ ẹ̀ tí ó sì jinlẹ̀ gidigidi ta ni ó lè wárí àìlèkà ṣàìdá ẹgbọ́ mi sà ọ̀pọ̀ ogun tó jẹ́ pé bàbá rẹ ló pè sáyé ẹ̀ ìyá rẹ ló pinlẹ̀ àbí ìyá ìyá rẹ àbí bàbá bàbá rẹ báwo ló ṣe fẹ́ tírèsì ẹ̀ báwo ló ṣe fẹ́ wò ibo ló fẹ́ wá sí báwo ló ṣe fẹ́ rí tí agbára ọlọ́run ò bá nawọ́ kan bẹ ìdí nìyí ni ìsìn ìfòróyàn iṣẹ́ ṣe pàtàkì fún ẹ láti wà ń bẹ̀ bíbélì wípé gbogbo àwọn àjàgà wọ́n máa já nípa ìfòróyàn bí olúwa ti ń bẹ̀ tí ẹ̀mí ẹ̀ wà ogun tó jìnà ogun tó jinlẹ̀ gidigidi olúwa máa wárí iná máa bọ sí mo fẹ́ kó o pe orúkọ jésù níbi tó o wà wà á kàn sọ pé
1: ogun tó jinlẹ̀
0: tí mò ń jà
1: iná bọ́ọ̀lù
0: ogun tó jinlẹ̀
1: tí mi ò mọ̀ díẹ̀
0: ogun tó jinlẹ̀
1: tí
0: mi mọ ìpìlẹ̀ wà ní iná kọjá bẹ̀ lọ́bà
1: rúdàn
0: tumilẹ oya
1: orúkọjẹ
0: bàbá ogun tó jinlẹ ogun tó jinà
1: tí mò ń jà
0: tí àwọn ènìyàn yìí jà lórúkọ bàbá maika saida
1: iná kọjá mẹ
0: jésù olúwa wà mo fẹ́ kó o sọ tẹ̀lé mi wà ní
1: lórúkọ jésù
0: mo bọ́ lọ́wọ́ ogun ogun tó jinlẹ̀
1: tó
0: jẹ́ àwọn ọmọ mi
1: tí
0: ò yé mi
1: tí
0: ò yé àwọn náà
1: ogun tó
0: jinlẹ̀
1: ogun tó
0: jinà
1: mo
0: bọ́ ńbẹ̀ àwọn ọmọ mi bọ́
1: mo
0: bọ́ ńbẹ̀
1: ọkọ
0: rẹ bọ́ wà ní mo bọ́ ńbẹ̀
1: aya mi
0: bọ́ mo bọ́ ńbẹ̀
1: iṣẹ́
0: mi bẹ́
1: iṣẹ́ mi bọ́
0: o ti rí bẹ́ẹ̀ kò ní yí padà jésù olúwa
1: amẹ́ lórúkọ jésù
0: God bless you.
2: Diamond 88.7 FM.

gbogbo olùgbọ́n mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Saturday. Happy weekend. A tún ti mú Saturday mi nínú oṣù titun yìí. July for that matter. Today is 04/07/2026. Ọjọ́ kẹrin oṣù keje ọdún 2026. Mọ́mì juwọ́ sí. Ẹ wá máa bọ̀ níbi pẹpẹ. A ti dẹ́ nǹkan wò lánàá lórí Facebook, a tún dẹ́ wò lónìí. Ẹnìkan ní sẹ́ ẹ ti gbàdúrà sí gbogbo cream wa ń parí ẹ̀, a sì tún wà lẹ́nu ẹ̀. Àní òórùn tí ó mọ jáde lára rẹ̀ yóò dàbí oko tí a bù sí. Mọ̀mọ́ yìí àti wọ àtọmọ bọ́ bá lè dìde láàárọ̀ ẹ̀ ní sàṣetì. Ọ̀dà ẹ̀ ń bá lè dìde láàárọ̀ ìtọ́ wà bí pẹpẹ, màá kàn ní ẹ lọ jókòó bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ẹ kò ní dojúrú. Mọ̀mọ́ tó lè dìde, gbogbo ẹni tí ń wẹ̀mí rẹ̀ ẹ̀mí wọn láàfi dì. Ọ̀dà bí ẹ̀ ń bá jí ò dìde láàárọ̀ ìtọ́ ń lọ bí pẹpẹ. Báàtà yíta àmẹ́tù àmẹ́yàdà lórúkọ bàbá tó máa ti tẹ̀mí máa lo òkè sáà. Ìtọ́ bá mú ọ dìde tó lọ bí pẹpẹ nínú àwọn tí ó dìde láyé. Mọ̀mọ́ fa ọmọ rẹ dìde, ìwọ àtọmọ ẹ dìde. In the name of Jesus Christ. Ẹ wá wo owó tó tó gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn. Owó tó tó sayé. Owó tó fi mọ́ gbádùn ayé. Owó tó tó wo mọ̀ sọ ìtí mọ́ dẹ́rù bá ò sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde lọ síbi pẹpẹ. Ọlọ́run fowó yẹn jíǹkì ẹ̀. Wá wò mí. Ẹ̀dọ̀ ojú wà. Ẹ̀dọ̀ ojú ni wọ́n ń pè ní ojú rere. Ẹ̀yọ́nú làwọn àgbà máa ń pè. Inú Bíbélì láti change ẹ̀ sí ojú rere. Aásìkí làwọn kan pè. Ọ̀dà káàsìkí ara àti ẹ̀ àti tọmọ mo ní kọ́ pọ̀ sí. Ẹjọ́ kẹ́ ẹ tó kúnlẹ̀ kẹ́ ẹ tó ṣe nǹkan ẹni ẹni kúnlẹ̀ lónìí. Kàn rìn lọ wájú. Gbé ẹsẹ̀. Kàn gbé ẹsẹ̀. Gbé ẹsẹ̀. Gbé ẹsẹ̀. Kà á ó jẹ́ méje. Gbogbo ìdààmú tí mọ̀mọ́ rẹ tó bí ọ rí. Gbogbo ìdààmú tí dádì tó bí ọlọ́mọ rí. Mo tì kúrò lórí tiẹ̀. Mo tì kúrò lójú ọ̀nà rẹ. In the name of Jesus. Wá kọyìn. Kọyìn síbi tó pọjú sí yẹn. Mọ̀mọ́ ìbò ṣe ń lọ yìí. Ayé kan tó ń bá lọ yìí. Sọ ọmọ pọ́ padà jánà. Ọba àti dàgbà. In tó mú ọtẹ̀ kẹjẹkẹjẹ dìde láàárọ̀ yìí. Ẹ̀mí kì í fẹ́ kéèyàn ó dìde láàárọ̀ Saturday. Bó o ṣe tẹ̀kẹjẹkẹjẹ dìde òun tó dìde kúrò lórí bẹ́ẹ̀dì. Ìwọ lèmi bá wí ìwọ tí mò ń wò yìí. Bó o ṣe faṣọ rẹ pa kájà yẹn. Bẹ́ẹ̀ ló ṣe jánà. Ọ̀dà wá jẹsẹ̀ mọ́lẹ̀. Wà á já gbangba. Lórúkọ Jésù wà á já gbangba. Nínú àwọn tí wọ́n mọ yọ, tí wọ́n bá yọ. Nínú èyí tẹ́ mọ sẹ́ndì tẹsítímọ́nì sí mi lóní kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀. Wọ́n ka orí ẹ̀ mọ̀. Orí lekú mọ fi la igbójà. Orí báyìí lẹja náà fi mọ la ibújà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Orí ẹ̀ ò ní gbàbọ̀dé. Ìtàwọn kan ṣàṣetì inú ẹ̀. Wàá lálàjá. Wàá lálùyọ. Ọlọ́run gbọ́. Wàá lu àlùyọ. Wàá sì kàlùyọ láyé. In Jesus name. Ọlọ́run lọ rìn mí sí. Èmi àti ẹ bó o ṣe ń gbọ́ mi àjọ débi ògo ni. Àwọn ọmọ rí ó dìde. Nínú èyí tí màá mọ pàdé ní Canada, màá wà ní Canada lágbára Ọlọ́run lọ́dún 22. Ẹ bá mi sọ fún gbogbo àwọn ọmọ yín. Bẹ́ ẹ bá fẹ́ gbàwé ìléwọ́, ẹ kọ lẹ́tà sí mi. Ẹni bàbá, ẹ jù ẹ sẹ́ndì ibi tẹ́ wà. Ẹ sẹ́ndì ìwé ìléwọ́, flyer, handbill, ẹ sẹ́ndì ẹ sí mi. Ẹ sẹ́ndì ẹ màá fi nọ́mbà mi sí. Tó bá ti dọ̀ndì 22, tá a bá ti parí convention. Ọjọ́ kan péré ni ó bọ́ sí ọjọ́ àánú. Ìṣẹ̀lẹ̀ tá a ṣe rí nílùú Canada là ń lọ ṣe. Tó o bá lọ mọ́ ńbẹ̀. Especially gbogbo àwọn ọmọ tí ń bẹ ní Toronto. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Montreal. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ wà ní Manitoba. Ẹ make sure pé ẹ wá sí Toronto. Ẹ sọ fáwọn ọmọ yín kí wọ́n pàdé mi àti ibi tí wọ́n bá wà. Ẹ gbọ́ ohun tí mo gbọ́. Lóṣù yìí wàá kájọ testimony. Àjọ yọ ni. In the name of Jesus. Màá lọ sórí Facebook ní ìsìn. Kírímù yín, pẹ́ẹ̀fù yín, ẹ bá ń gbé dání. Àwẹ̀ wá di mẹ́rin lónìí. Sà kí n wá fele ìkún. Ní ọ̀la ń fọ ẹsẹ̀ yín. Màá fọ ẹsẹ̀ yín. Ọ̀rọ̀ ojú rere náà ni. Oṣù mẹ́fà péré ló kù tí ọdún yóò fi tán. Even kò tiẹ̀ pé mẹ́fà gan mọ́ báyìí torí ó tún ti dín báyìí. Mo sọ lẹ́ẹ̀kan náà. Adùn tó gbà lóṣù mẹ́fà sẹ́yìn. Ní second half eléyìí lórúkọ Jésù wàá gbà. Ó sì padà dèèyàn ńlá o. Gbogbo ilé o. Níbo lẹ ti ń gbòhùn mi? Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹjọ́ ẹ bá ń pe Pastor Mrs. State ní Tayo orin wọn yìí. Ẹnìkan ni mo mọ̀ ń wá kí lórí Facebook àti YouTube. Máa wá orí. Àwùlẹ̀ sọ, mo ti sọ tẹ́nìkan ní ṣe.
but mo si nwe niyan e wo e joko mi pepe yin e joko daddy e joko mommy e ba mi gbe oyin yen oya pastor mi sister mi ta yo lojo ibi o se ta mu ina ni o se ta mu ina le be date yawo mi na oh my god oya eyin e gbe soke orin tuntun leleyi

0: wà á rántí òní tí wòlíì Ọdẹ́kúnlé Epaphras tó sọ fún ọ pé wà á wo ẹ̀yìn kìkì èbó lórí, wà á wo wájú kìkì èbó lórí, wà á wo ẹ̀gbẹ́ kìkì èbó lórí, wà á wo ẹ̀yìn kìkì èbó lórí. Ẹgbẹ́ ọwọ́ yẹn lórí, àlá tó rò kó lè wá sí ìmúṣẹ. Màmá alágbàdo rèé, bí màmá yìí ṣe tẹnubọ ìtàn wọn, ọjọ́ tá a mú wọn lọ sí ilẹ̀ Israẹl tí màmá dé láti Israẹl ni wọ́n rí omi aláṣẹ. Wọ́n ní mo rí omi aláṣẹ ní ilẹ̀ Israẹl, èmi náà kọ irú ilé yẹn, èmi mo lọ yalé yẹn sí mímọ́ fún wọn ní àjí àǹbí. Gbogbo àlá màmá yìí lọ wá sí ìmúṣẹ, gbogbo àlá rẹ, gbogbo ìran tó ní, gbogbo tí ń wù ọ́ ṣe láyé, ẹ̀mí mímọ́ yóò fún ọ ṣe. Ẹ sọ pé yes. Sit down.
1: Mo wá ní èsì kàkà ní báyìí pé ọmọ ti comfort life mi ṣe ó yàtọ̀ bí mo ṣe múra tí mo dáhùn. Ó wá dé àwọn olúwa wá ṣe bí ẹdí ẹ̀mí gbé, èmi ni mo pe ìpàdé bí mo ṣe yọ lọ́ọ̀kan torí bí pọ́pù ni kò dressing code bí mo ṣe yọ lọ́ọ̀kan wọ́n ní yes this is the woman torí bí
0: pọ́pù ni mo
1: tún fi pọ́pù filalé tó bá ti lérò pé automatically ẹni tó pè pàdé tàwọn yòókù kéékèèké ni pọ́pù tó àbíà kò sẹ́nikẹ́ni tó fúlù
0: tó jẹ́ pọ́pù kan
1: lẹ̀ pọ́pù délẹ̀
0: pọ́pù
1: wọ́n wá ń pè mí let me have picture with you wọ́n wá ya fọ́tò pẹ̀lú mi kálukú wọn fà mí ká mo lémi náà mo rí àánú gbà mo dúpẹ́.
0: Màmá àánú yàn wà ní dágbére fún yín ẹ sì tún lọ o London lẹ ti lọ bí ẹ̀mẹta yìí ẹ díjú London màmá ti lọ bí ẹ̀mẹta ẹ lọ Canada o ẹ lọ US o bí ó ṣe rí nìyẹn ẹ̀mí yàn wà gùn fún wa in Jesus name. Ẹjẹ́ máa lọ màmá ó dùn gan ẹnáwó yẹn méjèèjì kó mi jigijigi bàbá mú mi dé ibi tí ìran mi ò dérí. Ìwé Psalm 2 verse 8 lọ sọ bẹ́ẹ̀ ó lóun yóò ó ní béèrè lọ́wọ́ mi kí n fún ọ ní àwọn ìlú àwọn ilẹ̀. Ẹjẹ́ máa lọ gbogbo ọmọ ọlọ́run ni kó rú ẹbọ sí àdúrà yìí ọlọ́run jọ jẹun tí bàbá mi ò rí jẹrí jẹun délù tí màmá àti bàbá mi ò dérí. Bí ọba ní dẹ́jà rẹ̀ ohun ọlọ́run ló ń gbọ́ yìí ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀. Ẹ já lọ sórí Facebook gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo ní kápò ti sun ọrẹ májẹ̀mú ẹ tún ṣe nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ ti sun ọrẹ májẹ̀mú yín àti ìdá mẹ́wàá san láàárọ̀ yìí òní lọ́jọ́ jímọ̀ ọjọ́ tó ní àpẹẹrẹ ni account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number 30 ni tíyàn ọba wa wọlé sáré lu eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run onídàmẹ́wàá onídàmẹ́wàá kan fi nǹkan kan tí ọlọ́run jọ èmi náà fẹ́ sọ ìtàn titun mú mi débi tí ìran mi ò dérí. There is always a price to pay for the higher level. Ẹ jẹ́ wá máa lọ kí n tó máa lọ mọ̀ ń lọ sórí Facebook ẹ jọ ẹ mú cream ẹ mú pef ẹ mú ọ̀sẹ̀ yín ètò ọba ní nínú mẹ́tẹ̀ẹ̀ta bó ọba sì ní mẹ́tẹ̀ẹ̀ta orí Ọdẹ́kúnlé Epaphras lẹ́ẹ̀tì pàdé mímí Ìbàyàn Church àgbàwẹ̀ lónìí ó di two ká tó break. Ara àwọn nǹkan tá a mọ̀ sọ nìyẹn favour òun là ń tọrọ ẹ wá gbọ́ o màmá Sunday ní ń fọ ẹsẹ̀ yín ṣé rí gbogbo orú àwọn ìyá báyìí ìgbà mo máa ń fọ ẹsẹ̀ wọn àtàwọn ọmọ wọn tó mú wọn lọ́rùn bí eré ní ṣe máa ń rí mọ́ dẹ́jà rẹ̀ tó bá ti dọjọ́ Sunday ìsìn méjì láṣe ìkànnì 7 ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago 9:00 àwọn 13 to 30 àwọn youth for Jesus àwọn wọn ni alákọ̀ọ́kọ́

àwọn 13-30 ẹlẹ́ẹ̀kejì ọbẹ̀ ni 9 pẹpẹ yọ pọnmọ ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí tẹ mark birthday yin lónìí ẹyin ọmọ ọlọrun tẹ mark wedding anniversary yin lónìí da ọyẹ kunlẹ ẹ jẹ ń gbàdúà fún kí n tó gbàdúà ẹgbẹ ẹsẹ bíbélì tẹ kà kí n tó mọ lọ sórí facebook sísì ní wà sórí facebook o aago mẹfà láàárọ yìí ìwé jeremiah chapter 13 Jeremiah 13:18 ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí tẹ mark birthday yin lónìí ẹyin ọmọ ọlọrun tẹ mark wedding anniversary yin lónìí da ọyẹ kunlẹ ẹ jẹ ń gbàdúà fún mi mo gbé ọwọ mi sókè ọrọ bí ọpẹ kò ní tán nínú ìrìnàjò rẹ kó tó di ìwòye àmọdún tí jésù bá fa bíbù ẹ sẹyìn ayé yín ó ti ní advancement ẹ ti lọ wájú ẹ ti rí bá ti ṣe ìdílé yín ó tò nàìjíríà ó ti gbọ lọwọ àwọn president wa ẹyin ọmọ ọlọjọbí kí ògo yín kọ mọ gbé yín lọ sí ibi gíga in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary our president our governor your excellency mo sọ lẹẹkan náà fún gbogbo ẹyin tẹ fẹ ṣe atestimony number tẹ ṣe atestimony yín sí rè 08081 71 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànúkọ báyìí god bless you.

0: wa. Mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀ san. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ kó àwọn nǹkan tó bá wà ń bẹ̀ yẹn wọlé.
1: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ. Ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá jáde. Èmi wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sókè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
0: gbé ọmọ. Ok, iná dẹ̀ lọmọ tó tún ń wọ́ ọmọ.
1: Bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáàdì kọ́ ọmọ mi bímọ. Wọ́n ní kámù kan, mo wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gun. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
0: Ẹ dìde kí Alleluia!
2: Alleluia!
0: Màmá láwọn mọ̀ pé pampers táwọn kó lánípọ̀.
1: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run lo pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lai Lomberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú, kọ́pù mọ̀ mi kan wà. Ó máa lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
0: ní ìdílé yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
1: mi mọ́.
0: Gbogbo ẹ̀yìn tó ń wọ́ mọ́. Lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn ti Ronaldo nísì nìyẹn, àwọn ti Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fin sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fan ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá a ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba àgọ́ mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ẹlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

ẹ tún jẹ́ máa ṣe bẹ́ẹ̀ máa kí yín káàárọ̀ káàbọ̀ sórí àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì dáa monday ti 8.7 fm ìlọrin ẹ wò ó ẹ kú àjí òde lọ́pọ̀ àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àárín gbùngbùn orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pátá gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti tún máa gbọ́ ìkànnì àgbọ́dún náà ni dáa monday ti 8.7 fm ìlọrin omidan ọlọ́yinka ajani ajíbádé lóko tèmi ẹ máa ká

ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jáde sí gbangba wọ́líà láti wá takú ọ̀rọ̀ kan eléyìí tó ti ń lọ kiri ní gbogbo ayé ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sanwó fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé sá lọ nípínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n jáde ta gbà tí ọwọ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ tó ń lọ dọ̀tún Oyelade nígbà tí wọ́n ń dáhùn sí ọ̀rọ̀ kan eléyìí tí ọ̀gbẹ́ni kan tí wọ́n porúkọ rẹ̀ ní Matthew Vincent tí gbogbo èèyàn mọ̀ sí bàbá dúdú gangan ìyún very dark man nígbà tí wọ́n jó di mímọ̀ wọ́n ní very dark man lórí ẹ̀rọ Facebook rẹ̀ òun ló lọ kọ́ bẹ́ẹ̀ ìpé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Ṣèyí Mákindé ó ti san owó fún àwọn ikọ̀ ajínigbé eléyìí tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tí àwọn ará bí tí wọ́n tún kọ̀ jálẹ̀ láti tú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ọ̀hún sílẹ̀ kọmíṣánná fọ̀rọ̀ tó lọ owó jó di mímọ̀ pé rọpátá gbà òun ni ọ̀rọ̀ ọ̀hún àwọn ò sì lọ́wọ́ nínú ọ̀rọ̀ eléyìí tí very dark man lọ́kọ́ sórí ẹ̀rọ Facebook rẹ̀ gbogbo ẹ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde lójúmọ́ tòní.

Ajọ gbogbo n tole, ajọ kan tó ní ọwọ́ àjọ ọlọ́pàá, ó ti padà tẹ àwọn arákùnrin mẹ́rin kan nípínlẹ̀ Adamawa fún bí wọ́n ṣe já ilẹ̀kùn ilé ìgbé àwọn agùnbánirọ̀ eléyìí tó ń bẹ nílùú Yọ́là. Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n jí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò eléyìí tí àwọn agùnbánirọ̀ ọ̀hún ń lò ni wọ́n bá jí ìgbé sá lọ. Gẹ́gẹ́ bí kọmíṣánná fájì ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ṣe fi léde, ìpè ọwọ́ tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tí wọ́n lọ jà wọ́n lólè ní ilé ìgbé àwọn agùnbánirọ̀ tó ń bẹ nínú ilé ìwòsàn kan tí wọ́n pè ní Specialist Hospital G Meta ìyún nílùú Yọ́là. Lẹ́yìn ìgbà tí àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn tọpasẹ̀ wọn o, àwọn jẹ́ di mímọ̀ wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́rin làwọn tún rí gbà lọ́wọ́ àwọn ará bí ẹ wò ó. Gbogbo ẹ̀gbogbo ó di wọ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde lójúmọ́ tòní. Kídùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ Sátidé nínú ìròyìn àtúpalẹ̀ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Ẹ ti mọ̀ pé bí n bá ṣe ń kúrò nínú ìròyìn àtúpalẹ̀, òun ni Precious yóò máa gorí afẹ́fẹ́ láti wá tari àwọn ìròyìn wọ̀nyí sí yín léde Gẹ̀ẹ́sì. Omidan Ọláyinka Ajani Ajimade ló kọ tèmi. Ní gbogbo ibikíbi tí a ti lọ́fàní láti máa gbọ́ wa, ẹ má gbàgbé ipò ohun ọwọ́ mi ò tó, màá fi gọ̀gọ̀fà. Ẹ̀tẹ́ ni mú wá ń gbẹ̀yìn, àbámọ̀ kì í sì síwájú ọ̀rọ̀. Ẹ̀yìn ọ̀rọ̀ báyìí ni ń gbé, ìbá ti mọ̀ kí n ti má ṣe é, ó ti bọ̀ o. Omidan Ọláyinka ló sọ fún wa pé ẹ jẹ́ ronú jinlẹ̀ ká tó gbé ìgbésẹ̀. Ẹ máa káàárọ̀.

0: Ǹjẹ́ ìbà lọ́wọ́ akọ́dayé, arúgbó ọjọ́ tí ń gbénú ọ̀run pàṣẹ, ìbá ṣẹ̀dá tí ń gbénú ọ̀run ṣohun gbogbo, ìbá àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run, ọlọ́run tó ní kẹ́kẹ́kẹ́ lọ́dọ̀, ìbá gbogbo ìdílé Jésè. Onílé yìí mọ ká gòkè tó wọlé, ìbá ọmọdé, ìbá àgbàgbà, ìbá orí adé, ìbá gbogbo ọ̀run lẹ̀kẹ̀ pátápátá, ìbá gbogbo yìí náà ni mo ṣe lẹ́ọ̀kọ̀ọ̀kan èjèèjì, torí wọ́n ní bọ́mọdé bá ṣe ju bá àgbà, dandan náà ni kò tẹ̀lẹ̀ pẹ́. Ayọ̀kà, ayọ̀kà, ẹ̀yin gan ti máa ma gbọ́ ní gbogbo ọjọ́ Sátidé, bago méje ààbọ̀ àárọ̀ bá ti lù, òun náà ni ètò ayọ̀kà máa ń gorí agbègbè ní ìkànnì yìí. Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ, ó ní ìjánu ọmọ, Ifẹ́ Olúwa Adébáyọ̀, òun lorúkọ tẹ̀mí jẹ́, ebi a máa kíra mi pé mi là mọ̀ kí àrò, ọmọ awúkọ gbìnrin bíi eré fọn, Maníkò yí ẹ̀ṣọ́ ni mi ọmọ agbọ̀n yùn, èmi lamọ̀ ṣèjọ pọ́kùnrin dágbọ́ ọfà sọ́fun, mo pọ̀ fún yọ̀yọ̀ dágbọ́ ọfà lẹ̀, Akinni Antia, àwo òkè é ṣojo, mo kì í wípé ẹ̀kú kalẹ̀ o, àsìkò pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀. Babatunde Aziz Ọlọ́yẹ̀wà olólùtú ètò yìí, nígbà tí Daniel Afọlábí pẹ̀lú Eskaya Tọ́lágbé tí wọ́n jẹ amojú ẹ̀rọ tí wọ́n bá mi tó gbogbo ẹ̀ papọ̀ lórí ètò lónìí, bẹ́ẹ̀ ni wọ́n kì í pípẹ́ ẹ̀kú kalẹ̀ o, ètò ayọ́kàrẹ́. Tí a bá gbàgbé ìwé mọ́remí àjàsòrò òun náà là ń kà lórí ètò yìí látọwọ alàgbà Débọ̀ Àwẹ́, fún ìyẹn tẹ bá ti ń fi ọkàn bá ìwé yìí bọ̀ ní orí ìkejì tí a kà ní ìjẹ́jọ, a sọ nígbà tí olúrobí tó wà nínú oko táwọn ẹbọra ugbò tí wọ́n yọ sínú oko, tó sì jẹ́ pé ngbẹ̀yìn gbẹ̀yìn olúrobí ó gbẹ̀mí ara rẹ̀, ó ní kàkà kíkún mọ́ jẹ sèse, a fi ṣe àwàdànù ni, olúrobí gbẹ̀mí ara rẹ̀, ó sì fi ohùn sílẹ̀ fún ọmọ rẹ̀ Mọ̀rẹ̀mí. Lẹ́yìn èyí la bọ́ sí orí ìkẹta níbi tí bàbá ọkọ olúrobí Fogido àti ìyọ́kọ rẹ̀ Diwúrà tí wọ́n ti gbé Mọ̀rẹ̀mí ọmọ orúkọ, wọ́n gbé lọ sáàrin ìlú, àwọn èèyàn kó rẹ́rẹ́, wọ́n lọ sí ààfin, wọ́n lọ fi ẹ̀hónú wọn hàn lọ́dọ̀ àtẹ̀wòrán ní ààfin. Orí kẹta yìí ibẹ̀ náà la bàdé ní ìjẹ́jọ ìwé Mọ̀rẹ̀mí àjàsòrò. Mo gbàgbé pé níparí ètò yìí a mọ fi ìbéèrè síta nípa àwọn òwe àti àkànlò èdè tí ó bá jẹyọ nínú orí tí a bá kà sí ìta. Ayọ̀kà, ẹ̀yin náà wá ṣonígbà òwe ètò yìí, ẹ̀yin onílé ìwé gbogbo, ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sórí ètò yìí, ká fi iṣẹ́ títí wa, ká fi gbé tiyín lárugẹ. Wọ́n ní bí ṣe ò bá ti wá pẹ́ ni ẹnìkan kì í tún pẹ́ṣẹ́ mọ́. Ẹ jẹ́ kí n máa bẹ̀rẹ̀ báyìí níbi tí a bá dé ní ìjẹ́jọ ní orí ìkẹta ojú ewé ogún náà ni a bá dé, kámú láti ìpín àfọ̀ kejì báyìí ní ojú ewé ogún, níbi táwọn èèyàn tí wọ́n ti kó rẹ́rẹ́ lọ sí ààfin, tí wọ́n ti ń sọ̀rọ̀, nkálukú ń fìbínú sọ̀rọ̀ tí olóyè ọ̀run tọ́ tó fi jọ́jú sí wọn tó ń bá wọn sọ̀rọ̀, ibẹ̀ náà láti mọ̀ gbé lónìí.
1: Ẹ mọ̀ lẹ́fẹ̀ òye lágbo, ọmọ má bá ńlá owó rẹ mọ́, ìpè ọ̀ọ́ní èrù jẹjẹ, dúró kí ni nífẹ̀ẹ́ ọ̀ọ́ ní ọ̀bẹ̀rẹ̀ kí ni nífẹ̀ẹ́ òye lágbo.

àrùn tó ṣíde òun nígbà tó yá. Ó wo apá ibi tí Fogido àti Dewura ìyàwó rẹ̀ tí wọ́n wọ ara rọ sí. Wọ́n ti rọ jọ̀wọ̀ lọ bí ewé ọ̀bọ̀. Àwọ̀ ara wọn ti ṣì bí ewé ọ̀gẹ̀dẹ̀ gbígbẹ. Ojú wọn gbẹ, orí hóíhóí bí ẹni tí àìsàn ikọ́ ọ̀fẹ́ ń bá jà. Anú wọn ṣe olóyè ọ̀run tán lọ́jọ́ náà. Ó tún wo ọmọ òrukàn tó wà lọ́wọ́ obìnrin kan tó lẹ̀ mọ́ Dewura pẹ́kípẹ́kí. Omi fẹ́rẹ̀ lè máa bọ́ lójú rẹ̀. Ó ní olóyè ọ̀run tán bá fi èdè fẹ sọ̀rọ̀. Ó ní Elédùmarè nìkan ló lè múnú rí dùn o. Òun nìkan ló lè bá yín wo ọgbẹ́ ọkàn kíṣẹ̀lẹ̀ ń dá sí yín lọ́kàn. Edùmarè àdún yìí nínú o. Àmì àṣẹ ojú rí ní rí bí mọ́. Àmì Edùmarè làwọn èèyàn ń ké tuntun. Igba mọ́lẹ̀ olúkọ̀tú, igba mọ́lẹ̀ olúkòsì, ẹnì padà lẹ́yìn ìrísẹ̀. Àmì o. Ọba Lálà funfun gbò àtọ́jú ọmọ yìí fún yín. Ẹnì kú ní rèwerèwe. Àṣẹ àmì àṣẹ wà ń tìrèkè kọ́sẹ̀ ọ̀ǹtìlá kọ́sẹ̀. Pẹ́lú ìwúre yìí, ó ní ọ̀run tó fi ṣẹ́gun ariwo ọ̀tẹ̀ ọjọ́ náà. Bó ti rí i pé àwọn èrò ń fi ìtara ṣe àmì àdúrà kíkọ́ lọ́nà náà túbọ̀ múra sí ìgbà tí yóò fi dákẹ́ àdúà. Àwọn èrò ti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sáwọn ọ̀rọ̀ tó ń sọ. Ló bá tún fi èdè fẹ sọ̀rọ̀. Ìyan yìí ṣe là á pé gbọ́n, à pé gọ̀. Bẹ́ẹ̀ ni òkun èhó ruru ká wà ruru. Wọ́n ti ṣẹlẹ̀ náà. Ọ̀nà àbá olókù ká máa wá báyìí. Làwọn èèyàn náà bá ń forí ṣẹ̀rí ọ̀rọ̀ tí olóyè ọ̀run tán sọ. Ó sọ débi pé ọ̀nà àbáyọ méjì ló ṣe pàtàkì. Àkọ́kọ́ ni láti tọ́jú ọmọ orúkọ tó wà nílẹ̀. Ọ̀nà àbáyọ kejì ò ní bí ìlú ó ṣe kápá ìṣẹ̀lẹ̀ yìí. Lẹnìkan náà bá tún sọ̀rọ̀ sókè. Ọ̀rọ̀ lẹ sọ ẹ parọ́, ọ̀rọ̀ lẹ mọ sọ ẹ ní sọ gírí. Nǹka fẹ́ gbọ́ gan-an rè ní. Ọkùnrin tó ń sọ̀rọ̀ fatafata lẹ́ẹ̀kan ló jálu ọ̀rọ̀ mọ́ ọ̀run tán lẹ́nu bẹ́ẹ̀. Olóyè ń tẹ̀síwájú. Ó fi yé wọn pé arólé ọlọ́fin pẹ̀lú àtìlẹyìn àti àṣẹ odò àtẹ̀wọ̀nrán nìkan ló lè yànnàná ojúpò ibè sọ̀rọ̀ dé dúró. Àfi tá a bá sì fi sùúrù àti pẹ̀lẹ́ yanjú ọ̀rọ̀. Ó ní pẹ̀lẹ́ là fi ń pàmúkúrú pẹ̀lẹ́. Bẹ́wúrẹ́ bá wọnú agbo ìkòkò. Àmọ́ tí a mọ kòkó mọ̀, bí a mọ̀ kòkò bá fọgbọgbọ́n yanjú ọ̀rọ̀. Tó bá fìwà ń wara àti gbanra dààmú ewúrẹ́, àfàìmọ̀ kó má ba iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́. Torí náà mo ṣe pàrọ̀ wá wí ọ̀rọ̀ kó à ń lẹ̀ yìí. Ó gba sùúrù ká mọ́ fi ìkànjú lọ ọbẹ̀ kò gbóná. Àwọn èrò gba ohun tí ọ̀run tọ́ sọ. Wọ́n sì fara mọ́. Wọ́n gbà pé káwọn ṣe bó ti tọ́, káwọn fọ̀ tún wé òsì, káwọn lè rójútùú sí ìṣòro tó ń pa wọ́n bí ẹni pa jábọ̀gún yìí. Lára ètò tí wọ́n bá olóyè ṣe ni pé kí àwọn péréte bí ọkùnrin mẹ́rin àti obìnrin méjì pẹ̀lú Fogido àti Dewura tó ń tọ́mọ orúkọ kán tẹ̀lé olóyè ọ̀run tán wọnú ààfin kí wọ́n lọ kó àròyé ohun tó ṣẹlẹ̀ tán ọlọ́fin àti àròlé ọlọ́fin lọ kí àwọn èrò tó kù kó máa lọ sílé wọn. Kọ́ bá dọ̀la a máa kéde sétí gbọ́ọ̀lù ibi a bá forí ọ̀rọ̀ tì sí. Yánmù bígbà tí esin orí imí bá tú ni àwọn èrò ṣe túká tí oníkálukú wọn sì gba ilé wọn lọ. Àwọn èèyàn wọn ti kúrò ní ààfin. Àwọn aṣojú nìkan ló kù ní ààfin o. Ibi náà ni orí ìkẹta ó parí sí ní ojú ewé 22. Ìwé mọ́remí àjàsòrò ó ń tẹ̀.

tẹ̀síwájú ní orí ìkẹrin báyìí. Wọ́n ní ohun gánágáná ń bàjẹ́, òun ni àkọlé orí ìkẹrin, ojú ewé kẹtàlélógún. Òun náà sì ni orí ìkẹrin ti bẹ̀rẹ̀, ohun gánágáná ń bàjẹ́. Àròlé àtẹ̀wọ̀ràn tí wọ́n ti ránṣẹ́ pè láti inú gọ̀bì rẹ̀, ó ti gún wà sórí òpó láàfin. Àwọn ìjòyè bíi mẹ́rin kan ti wà ní ìkàlẹ̀, obìnrin kan wà nínú wọn. Ọmọkùnrin bíi ọmọ ọdún mẹ́rìnlá kan náà dúró sẹ́nu ọ̀nà àbájáde sí gọ̀bì àfin. Ara rẹ̀ balẹ̀, ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́, ó dàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ti gbọ́ ọ̀dẹ̀dẹ̀ ni. Àròlé àtàwọn ìjòyè ń tàkurọ̀sọ bí wọ́n ṣe ń fọgbọgbọ́n retí olóyè ọ̀run tọ́ kó wá fún wọn lábọ̀ ìwádìí rẹ̀. Ẹmẹsẹ̀ méjì jókòó nílẹ̀ pẹ̀pẹ̀ níbi ẹsẹ̀ àròlé. Ọ̀kan nínú ìlàrí ọba náà ń fi abẹ̀bẹ̀ fẹ́ afẹ́fẹ́ sí àròlé pẹ̀lú abẹ̀bẹ̀ fẹ̀ǹfẹ̀ tí wọ́n fi awọ ẹkùn rán. Kò pẹ́ púpọ̀ ni ọ̀run tọ́ wọlé tóun ti ikọ̀ rẹ̀. Àbíyèsí o, Kẹ́mi Ọláógún o, kẹ pẹ́ bí mo pẹ́ ṣe pẹ́, kẹ́ ẹ ṣe dàgbà bí ará ọ̀rọ̀. Àwọn ẹmẹsẹ̀ náà ń dá lóhùn pé omi kí ọ, omi kí ọ, omi kí ọ, mo ti ṣe bẹ́ẹ̀ ṣe wí o. Ọ̀rọ̀ ń sọ sí ni lẹ́run, ó tún buyọ̀ sí o. Ó kọjá bẹ́ẹ̀ pàápàá, Àròlé ń fojú wo àwọn tó wà lórí ìdúró, ó ń wo fogido. Bẹ́ẹ̀ náà ló ń wo di wúrà tójú rẹ̀ ti wú tùdìntùdìn. Ó ń wo ọmọ rẹ̀ tó lẹ́wà. Irú ọkọ rẹ̀ ni pé ìjà rin lọ́kọláyà ni, àti pé fogido ló lu di wúrà ìyàwó rẹ̀ tójú rẹ̀ fi dẹ̀mùdẹ̀mù tó bẹ́ẹ̀. Ìjẹ́ kóun farabalẹ̀ gbọ́ làbárí ẹnu ọ̀run tọ́, kóun tó mọ irú sẹ̀ríà tóun yóò dà fún ọ̀bọ lágídò tó ṣe bí èyí fìyà jẹ obìnrin rẹ̀. Ló fi ọ̀rọ̀ pé ìgbà tí olóyè ọ̀run tọ́ yóò fi yànnà náà ọ̀rọ̀ délẹ̀, tí yóò fi tú iṣu dé ìsàlẹ̀ kòkò, tí yóò fi pa àlọ́ rẹ̀ tó dá lórí lajà àti lo olúrombídélẹ̀. Gbogbo ìjókòó rí pé mọ̀lúkú tún pẹ́bẹ́ pẹ̀bẹ̀ ló ká fogido àti di wúrà mọ́, tó sì sọ ẹ̀jẹ̀ ọ̀run di ọmọ orúkan. Àánú ọmọ orúkan yìí tilẹ̀ ṣe àròlé, ó gbà á lọ́wọ́ di wúrà. Ó wò ó, ó tuntun wò, ọmọ lúkúlúkú kó ayé ti ẹ̀jẹ̀ jẹ́, ọmọ rùrùn bí àkún. Kí lorúkọ rẹ̀ ràn? Àròlé ló fèdè fẹ̀ sọ̀rọ̀ yìí. Ó ní diwúrà ti wólẹ̀ lórí ekun rẹ̀ fogido, ó náà sì fìlà rẹ̀ lọ́wọ́. Diwúrà dàbí èsì lóhùn pé mo yí ka ọ̀tún o, mo yí ka òsì, olúwa mi, mọ rẹ̀ mi lorúkọ rẹ̀, àbí èsì o. Àròlé ó tún tu orúkọ náà pé mọ rẹ̀ mi. Ọmọ ń ṣèré ni lọ́ọ̀tọ́, àbíyèsí ò tiẹ̀ sọ ọ̀rọ̀ yìí tán nígbà tí mọ̀rẹ̀mí tún bú sẹ́kún gbaragada tó ń ké rárá. Àbíyèsí ní kí wọ́n pe iyùn ìyàwó òun fún òun. Ó gbé ọmọ èyí kó ìjìká, ó sì ń fi ìkanra àti ìtara búra pé òun fi gbámọ́lẹ̀ ojúkọ̀ tún àti gbámọ́lẹ̀ ojúkọ̀ sì búra. Òun yóò dojú ìjà kọ àwọn ẹbọra àti ewin igbó tó ń yọ wọn lẹ́nu. Òdu àtẹ̀wọ̀ràn yóò ti òun lẹ́yìn. Gbogbo àwọn tó wà nílẹ̀ sì fi gbogbo ẹnu ké àṣẹ. Kò pẹ́ púpọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí ayaba tóun náà fi wọlé dé. Àbíyèsí bí ọmọ tó dákẹ́ minimini sí èjìká rẹ̀ léyìn lọ́wọ́ pé kó bóun tọ́jú rẹ̀. Síbẹ̀ kàyéfì ni ọ̀rọ̀ àwọn iwilẹ̀ yìí jẹ́ fún Àròlé. Ó rò ó títí kó ríro, ó wòye pé kí lòun ṣe tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀. Ó wòye ibi tóun ti ṣàgbọ̀rọ̀ sí àwọn alálẹ̀. Òun ò pawó lékèé, bẹ́ẹ̀ lòun ò pèṣù lólè. Òun ò gbọ́ ọ̀kàrà rẹ̀ bọ kó má ha fún. Òun ò kọ etí ọ̀gbọ́n iṣẹ́ bọ. Kí wá ló dé tẹ́bọ àwọn òfigbà lórí làásìgbò àwọn ewilẹ̀ yìí gan? Àbí òun ti fi oko òkú sílẹ̀ tóun sì ń sunkún? Lóko alàyè ni. Àmọ́ o, ó fi gboyà sọ pé bó bá kọ̀ lódù, òun ó fi kún kẹrù. Ó tún ròyìn dàkejì ẹ̀wẹ̀ pé ọ̀rọ̀ olúro bí yìí ṣe lúkúlúkú bíi ká gbẹjọ́, ṣùgbọ́n ó tún ṣe yín hanha bíi kó buni jẹ. Ó rò pé bí àwọn ògbó bá fẹ́ wọ̀lú, àárín ọjà ò ní wọ́n ń wá. Òun ò gbọ́ rí pé wọ́n tún ń gbọ̀nà oko lọ. Àbí kìí ṣe àwọn ògbó lọ̀rọ̀ yìí dálé lórí ni? Ló tún fi òun fẹ̀, ló tún fi sọ̀rọ̀. Ọ̀rọ̀ sunukun lọ̀rọ̀ yìí o, ojú sunukun ni ká fi wò. Mẹ́ẹ̀ gbọ́ rí wí ìgbò mìíràn oko, ọjà ni mo wọ̀ yín máa ń rè. Iwí nìyàn ìgbò yìí, ìwín ìsìnlẹ̀jà lára. Bóyá ọ̀rọ̀ yìí ṣe rí bẹ́ẹ̀ o, bóyá èsè rí bẹ́ẹ̀ ṣe mí rò o, àbí olúro bí para rẹ̀ ni, àbí kí lẹ wí mo ti wí? Ibí yìí ni àbíyèsí sọ̀rọ̀ dé tí ọ̀rọ̀gùn ti ṣe ọ̀kan nínú ọmọkùnrin Àròlé tó ti lúgọ sẹ́nu ọ̀nà tápẹ́rẹpẹ síta. Ara rẹ̀ rí
wúrúwúrú báyìí abíyèsí tilẹ̀ fẹ́ pa lẹ́nu mọ́ pé ta ló pè sọ́rọ̀ ìlú pé sa ló tẹnu ajá rẹ̀ bọ iyì mí pé ọ̀rọ̀ àgbà lọ̀rọ̀ ìlú pé kì í ṣe ohun àmúṣeré pé bóyá ẹmu ògùrọ̀ rẹ̀ tó kúndùn àti máa mu ló ń pa á tó fẹ́ fi ṣe kántankàntan sọ́rọ̀ bàǹtàbàǹtà tó wà nílẹ̀ yìí àmọ́ àwọn ìjòyè wọ́n rọ àbíyèsí pé kó dákun kó jẹ́ kí ọ̀rọ̀ gun sóhun tó rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́ wọ́n rán àbíyèsí létí òwe tilẹ̀ ẹbẹ̀ kan tó sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilẹ̀ ẹfẹ̀ àbíyèsí ò tiẹ̀ jampata mọ́ ó sì sí mẹ̀dọ̀ ó tẹjú mọ́ ọ̀rọ̀gùn pé kó wi tẹnu rẹ̀ káwọn gbọ́ bóyá àwọn lè rí kókó kan dìmú bóyá ọwọ́ ọmọdé tiẹ̀ lè tó pẹpẹ ọ̀rọ̀ náà lóòótọ́ nítorí pé ó dàbí ẹni pé ọwọ́ àgbà ò tiẹ̀ fẹ́ wọnú akéǹgbì ọ̀rọ̀ náà ǹjẹ́ kí ọ̀rọ̀gùn kó lanu kó tó kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ọmọrin tí ṣe babaláwo àfin àtẹ̀wọ̀rọ̀ yọ púkẹ́dé ó náà yíká ọ̀tún ó yíká òsì ó forí balẹ̀ fún àròlé àtẹ̀wọ̀rọ̀ ó júbà irúnmọlẹ̀ ojúkọ̀tún ó júbà igba irúnmọlẹ̀ ti ojúkòsì bẹ́ẹ̀ ni àwọn ẹmẹsẹ̀ ń dá lóhùn pé olúwa mi kí ọ àròlé òdúrà àtẹ̀wọ̀rọ̀ mi kí ọ ó tún ṣe kára olè náà sáwọn òjòyè wọ́n sọ fún un pé ọ̀rọ̀ ló bá nílẹ̀ yìí bàbá ọmọ nísìnyí gbọmọ o irú kẹrẹ ní gbọmọ ọ̀run mìlá ǹjẹ́ kí ni ifá ti wí sí wàhálà tó káwọn mọ́lé o ohun kúkú ni akọ́nilọ́rọ̀ bí ìyẹ̀kẹni òun lò pìtàn ilẹ̀ ẹ̀fẹ̀ òun la kéré finú sọgbọ́n òun lẹ́lẹ́rìí ìpín níwọ̀ ránṣẹ́sà náà lóòótọ́ òmìnirin fọ̀ pẹ̀lẹ̀ janlẹ̀ ó sàábí tí ṣá iwájú ọpọ́n o gbọ́ o ẹ̀yìn ọpọ́n o gbọ́ o olùmúlọ́tún ọ̀kọ̀rọ̀ ló sì àárín ọpọ́n ìta ọ̀gọ̀ ǹjẹ́ níbo lọ̀rọ̀ yìí ti wá o là á kó yé wá o ṣé làwọn mí oníbàtà ké ló tù ú fẹ̀ ọ̀rọ̀ yìí sókun sí wá o bá wa sọ sí kedere nítorí pérégede báyìí ní ṣe yèyí ojúmọmọ jẹ́ kojú ọ̀rọ̀ yìí hàn dé kedere nítorí borí bá pabì kì í dì í pérégede lóbi orí ńlá o lẹ́yìn àtúntòun babawo ohun tó sọ kò yàtọ̀ sóhun táwọn èèyàn mú wá babawo tilẹ̀ sọ tiẹ̀ pàrà ni láì fepo bọyọ̀ ṣé sàkátà pàrà là á sí tọ́ ó ní àwọn ewilẹ̀ ilẹ̀ ugbò ló ṣe lésù lẹ́yìn olúròǹbí ó láwọn lọ dáadáa eku ẹdá tó fa ikú òjijì ba ǹjẹ́ lọ́nà wo lọ̀rọ̀ ṣe rí bẹ́ẹ̀ babawo ní ifá ò sọ ju bẹ́ẹ̀ lọ òun ò sì lè ṣe àgbélẹ̀rọ ohun tágbọn nìrègún ò sọ kó tiẹ̀ jẹ́ kí wọ́n sọ gbọ́lọ̀ mìíràn mọ́ tó fi kó ọpẹlẹ rẹ̀ kúrò nílẹ̀ àbíyèsí o kí baba gbó kí baba tọ́ o ìlú àtòrò lákòókò àròlé àtẹ̀wọ̀rọ̀ o ló bá tọkọ́ sọ ó sì bá tirẹ̀ lọ ìpakọ́ rẹ̀ làwọn èèyàn ń wò bó ṣe ń lọ ìpakọ́ rẹ̀ tí ò gbóòsù tì mọ́ ojú ewé kẹtàdínlọ́gbọ̀n ibẹ̀ náà la wà báyìí nínú mo rè mi ajá sọ̀rọ̀ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ìfẹ́ olúwa àdébáyọ̀ ìwé náà ń tẹ̀síwájú ẹ jẹ́ ká máa gbéra padà ní ìpín àfọ̀kejì ní ojú ewé kẹtàdínlọ́gbọ̀n àtàrólé àti joyè àtàwọn tó wà láàfin ò tí ì kúrò lórí kàyéfì tọ́rọ̀ òmìnirin bàbá owó dá sílẹ̀ nígbà tí kàyéfì mìíràn tún ṣẹlẹ̀ ọ̀rọ̀gún bá sọ̀rọ̀ ọ̀rọ̀gún ní láyé ọmọ àrólé ló ti ẹnu bọ̀rọ̀ gbogbo gbọ̀ngàn ìpéjọ sì fi ń ṣèrànwò ni ó ní láti gbà tóun ti dáyé tóun sì ti gbọ́njú mọ ara òun lọ́kùnrin etí tóbìnrin fi gbóhun orò lòun fi ń gbọ́ ìṣẹ̀lẹ̀ ìkónilẹ́rú tí àwọn ẹbọra wùgbò ń ṣe sí ilẹ̀ ẹfẹ̀ ṣùgbọ́n lónìí o ojú mi kòròkòrò báyìí ni mo fi rí ìṣẹ̀lẹ̀ ọ̀hún orí ọ̀pẹ ni mo wá mo lọ dá ẹmu lára ọ̀pẹ kan kọ́ àlókò lajà kó jẹ́ ọkọ̀ olúròǹbí inú ọkọ̀ ni mo bá olúròǹbí èrì mi o ojú mi báyìí ni ẹbọra ilẹ̀ ugbò ṣe wọnú oko tì ìyan mẹ́ta ni án tí án ti kò kí án fi kọ́ra àti mọ̀rì o kí án sọ́mọ̀dì tààràtà kí án wọnú oko ọ̀dọ̀ olúròǹbí ni án forílé láìgbésùbẹ̀gbà èmi náà lẹ́kẹ̀ mo rí ọ̀pẹ ìdí mi ti dómi kíá
mo ti ń tọ ìtọ ojora sísòkòtò lókè lọ́rùn ọ̀pẹ tèmi ti gbà mí níbàdí atẹ́ọ̀kẹ́ gbé ẹ mú kí mo fẹ́ dá sọ́ọ̀tọ́ ni àbírọ́ bóo ló ṣe wá ṣẹlẹ̀ gan-an tọ́wé ò fi tọ̀ràn mo mí bọ̀rọ̀ bọ̀ ẹ̀wí ọpẹ́ obìnrin bí ọkùnrin ni ọlúrun bí o akọ ni obìnrin tó yẹ ká wárí fún ni pàápàá iṣẹ́ tiẹ̀ lomi ṣe dẹ́dẹ̀ jẹ́jẹ́ kíyàn kínní ìfidé èyí hàn tiẹ̀ rò wí olúrun bí máa sá ni àmọ́ irọ́ o èèṣà àwọn èrò àtàrólé tìjòyè ti làrí ta mẹ́sẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ gùn ṣèrànwò bó ti ń kúrú tó ń ga tó ń fi tojú ti mú ṣàpẹ́ ọ̀rọ̀ ṣàpẹ́ bọ́rọ̀ ṣe rí lọ́jọ́ náà ó ṣàlàyé bí olúrun bí ṣe gún ọ̀kan nínú wọn lọ́bẹ ó sọ débi tí òun pàápàá fi gún ara rẹ̀ lọ́bẹ ó lóun ò tiẹ̀ mọ̀ yín pé ọmọ kékeré kan wà níbi tó tẹ sí ó sọ bí olúrun bí ṣe ké pe olódùmarè láti ṣẹ̀rí ohun tó dé bọ̀ òun nínú oko ó sọ bí olúrun bí ṣe gbàdúrà sí àlálà funfun gbòò láti rú ọmọ òun lágbára láti lè dojú ogun kọ àwọn ògbò yìí kó sì ṣẹ́gun wọn kó sì gba àwọn èèyàn lẹ fẹ̀ sílẹ̀ lọ́wọ́ wọn ó ṣàlàyé síwájú sí pé bí obìnrin yìí ṣe sọ̀rọ̀ tán lòun gbọ́ igi ọmọ kékeré jòjòló náà ó ní àfi kòró tí mọ̀nàmọ́ná kọ mọ̀nà lójú ọ̀run tó ta wáyà lọ bí ilẹ̀ bí ẹni òun ò tí ì wo èyí tán tí àpárá ńlá tẹ̀lé tí ilẹ̀ sì mìtìtì ó lóun ò mọ bóun ṣe dé ìsàlẹ̀ látorí ọ̀pẹ bóyá egbé ló gbé òun o bóyá òun fò ni o àfi bóun ṣe bá ara òun nísàlẹ̀ tóun fi eré sí tààràtàárá tóun gbé bẹ́ẹ̀ bí olè tí wọ́n lé bóun náà ń sáré kọ́wọ́ mátì òun ó lóun ò tiẹ̀ mọ ibi tí ìgbà àtàkèrègbè tóun fi máa ń dẹ ẹmu sí látọ̀run ọ̀pẹ wà báyìí pándó ẹmu kan ò bóun wálé òun ṣàdúpẹ́ ẹ̀mí òun tó bọ̀ láyọ̀ tóun ò dẹran àmúsìn fáwọn ògbò ó ní àfi kí bàbá òun pe ìpàdé ìlú àtàwọn ìjòyè ìlú àtàwọn ọba ìletò gbogbo kí wọ́n wójútùú sọ́rọ̀ àwọn ìjónijóni yìí o ohun gánágáná ló ń bàjẹ́ yìí o kí wọ́n má dúró dé ìgbà tí yóò kan ohun gánágáná tí yóò sì bàjẹ́ pátá porogodo kí ni àrólé gbọ́gbọ́nà yìí sí ibi tí kì í jí lórí rẹ̀ jí lọ́jọ́ ta ń wí yìí olúwa mi dìde wàyí ó ké kàrá bí akọni àwọn ẹmẹsẹ̀ náà dojúbolẹ̀ níwájú rẹ̀ àwọn ìjòyè náà àwọn náà nà gbalaja oníkálukú wọn ké ẹ̀sọ́ olúwa mi o àrólé àtẹ̀wọ̀rọ̀ ikú bàbá yèyè olóòmi àdìmúlà ẹgbẹ́ ni fẹ́yìn ùgbò àrólé ló ń fi èdè fẹ̀ sọ̀rọ̀ yìí ẹ ní rí bá ti ṣe láyé rí o ẹ ní rọ́nà dé gbà bẹ́ẹ̀ ti mí dààmú lẹ́fẹ̀ èdùmàrè àdààmú rí náà o àṣì ọ̀nìyàn kò lẹ́jẹ̀ lára ní bíi tíá ẹ̀yin ojó ẹ̀yin ọ̀dàlẹ̀ iná mọ yín o a ti dìjọ kẹsẹ̀ kan bọ̀ báyìí bí kúlọ́ àlóko ni bí pàkúté ni àjọ àlẹ́nu rẹ̀ mo fi elédùmarè búra mo fi òdua àtẹ̀wọ̀rọ̀ sẹ̀rí ọ̀rọ̀ ọlọ́fin àjàkáyé òkímọ́ gìrì tára gìrì èèṣe pa èèṣe dìlókùn ẹ̀yin ìgbò ti jáwé odi ẹ̀ ti ríjà odi ẹ̀ ti tẹsẹ̀ bọ́ ìwà gìyàn ẹ̀ ti ríjà jàǹpẹ̀rẹ̀ ẹ̀ ti tọ́ká nírú mọ́lẹ̀ báyìí o ẹ̀ ti dọ́kọ délé ìdánimọ́ ẹ̀yin aráalé ojú ewé kọkàndínlọ́gbọ̀n ibẹ̀ náà láwa ibẹ̀ náà láti máa dánu dúró lónìí olúmọ́nídéré gẹ̀ẹ́rẹ́ ìpé ìpéjú ó ní àlàfilà bó bá ti kọjá àpé ìpéjú mo ní bàbá sí òsì nǹkan wá ní ìyá kíyèsí bí náà láti máa tẹnu dédé síbí ẹ má gbàgbé láti fi ìdáhùn yín ṣọwọ́ sí àwọn ìbéèrè tí wọ́n fi síta yìí àkànlò èdè mélòó lẹ́gbọ́ nínú àyọkà titòní àkànlò èdè mélòó lẹ́gbọ́ ẹ wà sọyẹ tẹ ẹ gbọ́ mélòó lẹ́gbọ́ kẹsì sọ mẹ́ta nù rẹ̀ tẹ bá ti wá sọ mẹ́ta nù rẹ̀ kẹ fi ìtumọ̀ wọn sí àkànlò èdè mélòó lẹ́gbọ́ nínú àyọkà tòní ẹ sọ mẹ́ta nù rẹ̀ kẹsì fi ìtumọ̀ wọn sí ìbéèrè tòní rèé ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣì ọlọ́run ẹ wọ́n gbàgbé o lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́yìn náà fi ètí sí kẹtún sọ fẹ́ni tí ò tí ì gbọ́ láṣì ọlọ́run lápàdé lọ́jọ́ mẹ́jọ ẹ mọ̀ bàbá àti fi ìdáhùn sí ìbéèrè yìí ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
0903-176-7443. 0903-176-7443. Àtẹ̀jíṣẹ́ tó wá kọ́kọ́ wọlé náà ni a ó fún ní ẹ̀bùn. Yóò kúsù dọjọ́ mẹ́jọ láṣẹ ọlọ́run. Ìfẹ́ Olúwa Adébáyọ̀ olórúkọ mi ò ká sì fi rí àtayọ̀ ká fi pàdé lọ́jọ́ mẹ́jọ.

0: ma ye ye eyan ma eyan wo
1: iwo o ni je yan loju wa
0: ma ye ye eyan ma eyan wo olorun ni bo ala kefiri nte ba lo wo wodu kefiri yen e ri pe ke so teni ni won wo ala kefiri e ri pe ke so teni ni won wo abi kilo ame
1: ki teteni
0: i tolorun dapo
1: Ajanu
0: bembe ile mebe eran sama itolohun dapo olohun ani fadolna mo pe yin ni pataki
1: ala kafirin
0: mo pe yin ni pataki lori n to po lori n to po mi mo ni khola ko na tafdila ti la ba ba fe soro to ba dun yan won wa mu masdaru mutlaq wa
1: akramakum allah
0: masdaru mutlaq ti won ba mu fili fili wa ta fe payo wo yan won wa pare pelu masdaru mutlaq ajo abdu saman mazal mutlaq lolon lo nbe tafdilan olo ni ke fi le mo mo gbe pataki fo ma adam loyun kan ti mo da olo ni ti mo fi gbe pataki fun yin ni pe karamna
1: wa laqad karamna bani adam
0: olo ni mo se o ma adam mo gbe ajulo fun yin mo se yin ni pataki mo gbe apanle fun yin se be mi ni mo da yin
1: akramakumullah
0: kleti won ye ya won eyan kakiri
1: wala qad kan ramna bani adam
0: elomi yo si ma ye ya won re kakiri
1: ni ba jo kawe ni wo ti wa leke
0: se gba to ti wa gba waju ma ye ye eyan ma olorun nikan lo mo la
1: wala qad kan ramna bani adam
0: o da omo ta bi eyan gbodo foju ba kan wo
1: Ọlọ́run
0: kan ni karamna bani adam. Ọgá ò gbọdọ̀ fojú wò ku wò, kò gbọdọ̀ fi wọ ọmọ tí ń kọ́. Pé a sì wá kọ́ kò yé náà, kò yé náà ló fi jẹ́ mu wá sọ́dọ̀ rẹ̀. Ọgá tó bá kọ́ ọmọ tí ò yé, ó yẹ kó dorí kodò ni.
1: Allah
0: ó yẹ kó dorí kodò báyìí nípa Ọlọ́run. Èèyàn á kọ́ ọmọ tẹ́yìn yóò tún wá ṣàdúrà fún pé in tí mo kọ́ yín Ọlọ́run òjò yé yín. Nínú pàtàkì èèyàn ló wà ọlọ́run náà la gbé pàtàkì fọ́mọ ádámà
1: wà á mẹ́lìnà hùn fìlbárì wà lbáhárì
0: ẹwu àwọn ẹ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní àmẹ́lìnà hùn fìlbárì wà lbáhárì ajá sọ́mọ̀d ẹ lọ ọ̀ndàláì àlìbárù wà lbáhárì
1: wà á mẹ́lìnà hùn fìlbárì wà lbáhárì
0: ọlọ́run ní àjùlọ tá a ṣe fọ́ọ̀mù ádámà yìí tẹ́ fi mọ̀ ní pé wọ́n lè rìn lórí omi wọ́n tún lè rìn lérí ibi tí èso mi.
1: fìlbárì wà lbáhárì
0: ẹja ò lè rìn ẹja tó bá ti kú òun omi ó ti dòkú.
1: Ayé
0: àṣọwọ́n àwa lè rìn inú omi. A lè rìn inú afẹ́fẹ́. A lè rìn lórí òfurufú. Ṣé bọ́lọ̀ ló ṣe bẹ́ẹ̀ fọ́ máa dámọ̀? Ọlọ́run ní èmi tí mo ṣe bẹ́ẹ̀ ọkọ mi ó sì máa yẹ̀yẹ́ ìyàwó ẹ̀. Ọkọ mi ó sì máa yẹ̀yẹ́ ìyàwó ẹ̀. Ìyàwó mi náà kò mọ pàtàkì fọ́kọ ẹ̀. Ọlọ́run ní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́lìnà hùn fìlbárì
1: wà lbáhárì.
0: Ọlọ́run nínú àjùlọ tí mo ṣe ni pé mo gbé àjùlọ fún yín, mo ní kẹ́ ẹ lè rìn lórí ibi tí èso mi, mo tún ní kẹ́ ẹ lè rìn lórí ibi tó mi wà.
1: Àmọ́lìnà hùn fìlbárì wà lbáhárì.
0: Ṣé bọ́ máa dámà ní control plane?
1: Pilot.
0: Ṣé bọ́ máa dámà ní control ship? Gbogbo tó pọ̀ láyé yìí ìgbádùn ọlọ́run bá fi ṣe fún wa.
1: Wà rọ̀ṣọ́kànnà hùn mí náà tọ́ iyì bá.
0: Ẹ wo ọba tó dáwà bí ṣe ń gbé àpọ́nlé fún wa ọlọ́run ní wà rọ̀ṣọ́kànnà hùn
1: mí náà tọ́ iyì bá.
0: Má yẹ̀ yé èèyàn mọ́ ní tá a mú wá lónìí nù. Ẹ̀dá tó bọ́ síbi dúkìá ọmọ làkejì rẹ̀ tí ń jẹ́ ǹjẹ́kújẹ́ ń yẹ̀yẹ́ ara rẹ̀ nù.
1: Àmọ́nà tán gbélé ọlọ́wọ́ ìlú àmójútó
0: ọ̀ ń yẹ̀yẹ́ rẹ̀ nù. Ọlọ́run ní Rosakina Omina tó yìí báyìí èmi ni mo ní ẹ̀dá tó dá a mà kẹ́ wàá máa jẹ́nu ẹ̀ mo sásìkì tó dá a fún yín.
1: Mina tó yìí bá.
0: Bó ṣe bí àwọn nǹkan tí ò dá ṣe báyà náà fojú rí wáyé tá a ṣe lọ síbẹ̀.
1: Fake ni
0: original. Ọlọ́run ní èmi ọmọ èmi ọlọ́run ni mo ṣe ìjẹ́ ẹ mú fún yín bínà tọ́ yìí àwọn nǹkan tó dáa ni mo ní ẹ máa jẹ. Àwọn nǹkan tó dáa ni mo ní ẹ máa mú. Àwọn nǹkan tó dáa ni mo ní ẹ máa wọ ẹ̀mí ni mo ṣe bẹ́ẹ̀.
1: Wà fẹ́ gọ́lì náà hùn àlà kẹfìrí.
0: Ọlọ́run ní mo gbé àjùlọ fún yín, mo gbọ́lá fún yín, mo gbápọnlé fún yín, mo gbé iyì fún yín lórí n tó pọ̀. mimani
1: khalaqna tafdila
0: olorun dan to po aja aja ahmad
2: yakumullah
0: al mustafa
2: olorun
0: dan to po alamul jin alamul ashjar alamul ahjar olorun lo da gbogbo ele olorun ni gbogbo ti mo wa da e wo kakiri fagbon na won ala kethiri mimma khalaqna tafdila
1: wa fadhalna ala kethirin mimma khalaqna tafdila
0: da ko ma keko to nko lowo mo yeye re o le je pe ola re odo re olorun fi si
1: oko
0: ola re gaga o le je odo omo to nko lowo won olorun fi si ai ma yo mo se to je ko n lo pada gbe oga re debi tin lo
2: ase yori re odo omo se e lo wa
0: odo omo se re lo wa
2: allah akbar
0: eyin awon obirin mi yo si ma pa yan won wo oko won ba won wa ni kini kuri re kuri ta ni ma ma jo bo mo lowo
1: ta ore ni
0: ma jo bo mo lowo iyawo mi na oko yo wa wo bayi pe o ti e wulo sibi kankan ki lo de eyan se ma wulo
2: o se kan o sabo
0: aya so mo eyan se ma wulo se baba to da wa lo so pa wulo yi oba to da wa se o so pe wa fa dolna
1: wa dolna ala kafir
0: olo ni mo gbe ajulo fun yin ala kafir lori n to po ti mo da
1: mimma khalaqna tafdila
0: la ilaha illallah.

0: ajab somet awata wa je omo niyan to se pe omo la kejere o wa yeye re mo iwo gaga tun wa yeye ara re
1: don ti bola ti ni pare
0: bola tun se tani on si eni ka kun yeye re yawo re gboro si lenu omo re gboro si lenu ohun gangan iwa merin wa nbe la re ti fi yeye ara re to pe jawahir fi jismil insan agba awon diamond ti nbe lara omo niyan ba ti wa eyin na ni ẹyin náà ní ti emi tí n sọrọ yìí náà ní tèmi nǹkan mẹrin ni tó sì pọ ọlọrun ló bùn wa ẹ sọ pé kí lákọkọ àkọkọ ni alaakil ayé àṣọ wọn n ò bèrè ọrọ lọwọ ẹni tí ò ní làákà yìí irúfẹ àkọlà máa ni n ò bèrè ọrọ lọwọ ẹ. Nínú diamond tọlọrun fún wa òun ni pé alaakil ó bùn wa ní làákà yìí ká lè mọ tó dáa ká lè wo báyìí pé ok ọ̀nà wà ń bí ọ̀nà ò sí ń bí. Ẹlòmí ò lè digest ọ̀rọ̀ tẹ́ bá ti ń gbé bọ̀ wá fún yín tí ó gbà náà nù wọ́n kọ quotation wá fún ọ sì gbá bẹ̀ náà àwọn èsè bẹ̀ òde èèyàn máa ń yí ẹnu padà kódà kó ṣe pé ọ fi pépà tẹ owó mọ́ kó ṣe pé wọ́n wá ń kó bọ̀ lórí ìsùn báyìí náà ọ review rẹ̀ so bẹ́ẹ̀ ni àwọn tó bá ti jólóye tó máa fẹ́ gbàṣẹ wọ́n ó ti wo pé ok ẹni tí mo fẹ́ lọ báyìí yóò yọ sí mi látọ̀nà báyìí wọ́n ti wá pèpè ara wọn lọ́wọ́ àkọ́kọ́ àwọn tọ́lọ́ máa ń bùyàn ní alaakil ìlàákàyè ẹ̀bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kejì nínú dáàmọ́ni tọ́lọ́ fún àwọn ni adin ká wáyé yìí ká sin lọ́hùn èèyàn lẹ́sìn ni ọ̀hún ají láàárọ̀ ọ̀ sì sẹ́nu bọ̀ọ̀kù ọjí bẹ́ẹ̀ ọ̀sì gbẹ́rùgbọ̀n ọ̀sìnbọ̀ èèyàn bí a ṣe máa ń fẹsẹ̀ lélẹ̀ táwọn kan fẹ táwọn alhamdulilayi lẹ́dẹ̀ àyàn bàdàmọ́ àmàtànàwà ilé adínù nìyẹn ẹ̀sìn ni a dá oore padà fẹ́ni tó ní ó di mélòó lẹ́yìn ìgbà tó pa mí tán ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta alhaya kò sẹ́dá tọ́lọ́run dá tí ò dá kéèyàn ní tìjú máa là o ti tan fasna amatasha imam safi ló sọ bẹẹ idalam tasitahi fasna amatasha tó o bá ti lójú tì máa pẹ òun ò máa lépo lójú imam safi ni fasna amatasha máa ṣe tó bá wọ ọfiri inú ayé ẹ bèrè ẹlẹ́ẹ̀kẹrin alhamdulilayi sọlẹ ẹ̀dá gbọ́dọ̀ wáyé kó ní sẹ́ẹ̀rẹ́ ebi kí sẹ́ẹ̀tì kalẹ̀ ń gbọ́bọ̀ wá síbi ẹ̀sìn sàdúrà fáwọn tí wọ́n ti sọ̀rọ̀ yẹn kalẹ̀.
2: Asilana.
0: Ìmọ̀ ṣe báyìí mẹ́rin tọ́lọ́run fún wa yìí ọmọ adámọ̀ wa ní ìwà mẹ́rin míì tí wọ́n fi ń ba kínní ìjẹ́ ẹ̀ ní kínní fi ń ba alaakil ìtí máa ń mú làákà ikú ò lára falagadop yuzil alaakil. Alagadobu yuzil mada alaakil ìbínú máa ń mú làákà ìfòkù lára ni.
1: Àbísíni yà rasulọ̀ lọ ìkọlà látẹ̀gbọ̀.
0: Fakọ́lá látẹ̀gbọ̀.
2: Allahumma
0: ala wasallam. Aya sọ́mọ́ni gbogbo ẹ̀dá tó bá sọ pé bọ́ọ̀ ṣe ń wo òun yìí ìbínú òun máa ti ń rọ̀ ní ọlọ́run ò tí ì sọ̀rọ̀ fún ọ. Eléyìí òde ọ̀sàrẹ̀ bínú eléyìí òun yìí ṣayé bá òun bínú èrè gbọ́dọ̀ ṣe fẹ́ rí nǹkan kọjọ. Torí pé alọ́gọ́dọ̀bù yuzil alaakil táìmù tó ń bínú lọ́wọ́ n kò sí làákàyè láàárẹ̀ ọtí di kéji ẹni tí ò ní làákàyè. Ìkejì ẹni tí ò ní làákàyè ni kíni majnun nù wọn wàá dá a sí ọlá pé ẹ máa wo ọ̀rọ̀ tí ò ní ti tọrọ yóò bínú ní sí o má bínú mọ́ ìwọ tó ń gbọ́ mi lónìí ní ma wà mímú sọ pé dáàmàdì tọ́lọ́run fún ọ tí ń jẹ́ làákàyè láàárẹ̀ má bàjẹ́ má fi bínú má fi bàjẹ́ ẹ bèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn tọ́lọ́run fún wa yìí falhasad kéta yuzilodin ìmọ̀ kéta ìmọ̀ sọ ẹlẹ́sìn yóò wá sọdẹ lẹ́sìn ẹ̀sìn ti wà láàárọ̀ ṣùgbọ́n gbà tó ní kẹta yóò wá sọdẹ lẹ́sìn.
1: Àjọ bẹ̀rẹ̀ ni elójọ́nà yìí náà.
0: Àlejọ́nà yìí náà kí wàá là ń tà tó bá wọn.
1: Nídìgbà àgbà dọ́kítà ló ń sọ yìí.
0: Àbà ta yóò tún wá ẹ̀rín àwọn èèyàn máa ń pa mí yóò tún wá ní tani o mogbon ka feran senu ka wa ti a wa ti tele na ni te ran ba ti wo enu aji mustafa e wa ti ni to yen o mi ni
1: a mo se lo mo
0: awon to bi wa won ni won o ma npo we kan pe enti agbalagba fi n je ko abi ewe a fa ni kini be labi ewe se bo kakara pa mo si be
1: lo ran yo je
3: akawa mi le
0: akara na lo ko pa mo si be e bere eleketa won ni eleketa atomu yuzilul haya itijun be lara re eyan ni o ma fi o ye ki n gba lodo lagbaja o ye ki lagbaja si nkan bayi fun mi o ye ki lagbaja ti ro nkan bayi fun mi e fi ko na agbaye ma ma nitan ma so da awon eyan e to lohun bun o tin bun o to je itiju tin be lara re un yo ma bole
1: o to do meta o lori ju
0: pe iwo lo wa n bo lawon eyan wa n pele mo nje yo gbenu o yo gbenu o
1: mo gba kan lai je
0: ma se be ikale kerin o na ni ke waligi batu to zilul amala salih
1: allah
0: o gbe yin ma ba se dada je ni o
1: atoni to so fili atoni to so fili
0: message me yin tani ka mu wa lo ni ma binu ma akoko nu iwo to ngbo mi ma binu ma o ekeji ma se ke ta awon eyan ma eketa eyan ma rinu eyan ma bi o tori e adis te kale kan to akun kan lo ba na bi wa so pe I'll see ni wa na mi sa sole fun mi ana bi ni la tech dog a sole mo fe so fun ni pe mama binu ma binu ma
3: so pale ikiji
0: o tun lo bi fa wa dara mi ana bi ni la tech dog either iwo to ngbo mi ni ma wa mi ni o ma binu ma se ke ta awon eyan iyakum wal hasad
3: fainal hasad
0: yaqulu al hasanat kama taqulu nar al hatab won ni kama se ke ta ra wa e ke ta ni pe ma ye ya ra re atomu ko ma ni ran ka pe o ye ki lagbaya se bayi fun mi se wa ni
3: o
0: ma se be ma e ke rin wa ni al giba ma so awon eyan leyin ma ko da ko da message me yen ta ni ka mu wa ni lagbara olohun adi agbala ni ma wa him international scooper ti a ba ti de Asi ojo po kale anbo wa na
4: Are you ready to unlock a world of possibilities for your child? Let me tell you about the school with an excellent blend of Western education and Islamic education with Tafizul Quran under one roof. Well, you know it already. Nima Rohim International Schools. We nurture young minds and empower them to become confident global citizens. At Nima Rohim, our students don't just speak one language. They have the unique opportunity to master English language, Arabic, and French. Just picture this. State-of-the-art facilities, modern amenities, including fully equipped science laboratories, computer labs and an extensive library for those aspiring to take the CBT exam. We've got you covered with a dedicated CBT center. Nima Rohim is ICT compliant for Islamic and Arabic classes designed for children and adults alike. A second to none. Ultra-modern multi-purpose hall. Secure hostel accommodation. Caters to children aged 8 and above. Now admissions are in full swing. Offering registration into creche, pre-nursery, nursery, primary and secondary classes. Nima Rohim International Schools is conveniently located after the Kwara State House of Assembly. Beside Kwara State Water Corporation, Asadam, Ilorin Kwara State. Telephone 0903-504-6172 or 0902-583-2662. Nima Rohim International School. We're leaders. Are you ready?
0: Alhamdulillah, Rabbil Alameen. Nima Rohim International School. Buka'atum, banna'atum, lil mustaqbal. We're leaders are groomed. Uba anta ti join wa lori Facebook Live wa Allah mba dukwa funyi. Atato ya Sayyida Abdulrahim Fatima. Sheikh Abdul Ghani Saaduddin Sheikh Malam Bube Oniwiridi ati gbogbo awon ti won wa nbe Mr Sanusi Abjalil Olorun dupe fe ni kokoyin zakumullahu khair jaza awon ti won wo wa ati gbogbo ti tin gbo wa Olorun ba san ile san dada number ta le pe wa si ni ori eto
1: 091

and 7 FM. Adupa na wo oga agba le ise wa yi ti se oludasile ile ise yi baba wa toto baba wa tata baba wa eni eye to je pe ni gbogbo igba ni yan sanu omo lageji legbe won ti an wo bi to omo ni keji o ti da ti an ma de rin pe ke gbogbo eniyan ni gbogbo igba adupe o na ni tawo yin abudin to mi okun abudin to losa gbogbo bi te ti mu yi ibanuje kankan o ni wo be lai lai oga agba le ise wa ni ma o sa mo dupe lowo yin o fun imoran ati gbadegba fun igbani ni ajun gbogbo igba gbogbo loga loga ati nbe le ise yi leka karakata ni o leka royin leka mo ero leka eto gbogbo ton lo ni le ise yi ati gbogbo loga loga patapata gbogbo osise le ise diamond conglomerate patapata gbogbo yin ma ni mo ki o ninu osu tutu ta wo yi ayo nla ibukun nla oju ire anu olorun igbega na ni omo abaka luku wa gbogbo en ti se re gaju en ti se re kereju ni ise yi ani sise o ani silete igbese wa omo ni baraye ninu o adupe lọwọ ọlọrun ọba bákan náà ni mo kí gbogbo àwọn olólùfẹ wa lórí ètò yìí a tún ti la oṣù mẹfà kọjá o adúpẹ fún pé ẹ ń tẹtí ẹ ń gbọ wa lórí ètò yìí ẹ dẹkun mo fẹ sọ kinní kan gbogbo ibi tó bá kù sí lórí ètò yìí ẹja gbọ ẹja mọ gbogbo ohun tó bá yẹ tẹ ẹ wò pé ó yẹ ká ṣe lórí ètò yìí ẹ mọ fi tó wa létí ẹ mọ dèjì wa ó di bẹẹ bá ní ìmọràn tẹ fẹ gbà wá ẹ fi tó wa létí 08035967746 na le fi pe wa leyin eto ni o e ma pe wa baba wa lori eto tori pe a ni le pe gba ta wa lori eto yi gbogbo eyin te isugba wa lori eto yi gbogbo yin patapata na la dupe lowo yin ni gbogbo gba ti wa nti wa bakeries e ku gbogbo gba e ku ojojumo yi gbogbo bi ti ile ise yin ba wa kaakiri eleka jeka lo le ide yi ko ni jona damu ni de bayin abo olorun o mo daju ni gbogbo gba atugbe yin yoku na ti e se loloko ojokan abulela furnitures tin beni tanke adupe lowo yin fun omugbo te se ati be se fe darapo mo wa lori eto yi na la dupe lowo yin ati gbogbo yin yoku na te wo wi pe eto yi o ye ko ti ju ọgbọ̀n ìṣẹ́jú tá ń ṣe yìí lọ mo sọ fún yín pé bẹ́ẹ̀ bá ní kinní kan ṣe ládùúgbò yín ẹ máa bọ̀ lórí ètò tá a pè ní àgọ́láàfin diamond 88.7 fm ọlájídé ibrahim ní orúkọ tèmi yẹ̀rù ọ̀kìnni mi ọmọ ọlọ́fà mọ́jọ ní ọlẹ́lẹ́ mi ọmọ àbísíjú ọkọ̀ ìjàkadì lẹ́ra kàkà ti lórí ọ̀tá wọn tọ́fà wọn lẹ́nìkì ńlá kúmọ́ nílé ìyá ìṣàníméré ọmọ lẹ́ni àtẹ̀kẹ́ ká ní mí ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ìṣàkẹ́rù di ìṣàná ẹun lé bẹ́ẹ̀ náà ni ọmọ ẹ̀rọ ra ilé àti ìmúná ọ̀rọ̀kọ́ èdè ìsúnwọ̀n fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ ìjẹsà ẹ̀yẹ̀lẹ́ jẹ́ àgọ́.

0: ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ejijuyin keja ladun re eje ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe
1: ilu atorin to je tin gbese to tunrin le dododo.

0: Àmì ní ọjọ́ títí òní, ní ọjọ́ títí òní, ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé, ó jẹ́ ohun kan tí a ti lè gbọ́, tàbá ti lè máa gbọ́. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run tọ́ka mi sí wípé ẹ sọ fún àwọn ènìyàn mi wípé ohun tí wọ́n nílò jù ní àkókò bí irú eléyìí, òun ni wípé jíjọ̀wọ́ gbogbo rẹ̀ fún Ọlọ́run, tàbí kí n sọ wípé jíjọ̀wọ́ rẹ̀ fún ìfẹ́ Ọlọ́run, surrendering to his will. Ayọ́ka wa, èyí tí màá lò, ó wà nínú ìwé òwe orí kẹta, ẹsẹ̀ ìkarùn-ún títí dé ìkẹfà sí ìkeje. Ó ní, fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì ṣe tẹ̀ sí ìmara rẹ, mọ̀ ọ́ ní ọ̀nà rẹ, òun ó sì mọ máa tọ́ ipa ọ̀nà rẹ. Má ṣe ọlọgbọ́n lójú ara rẹ, bẹ̀rù Olúwa, kí o sì kúrò nínú ibi. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n máa ń fẹ́ pé kí Ọlọ́run bùkún àwọn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fẹ́ kí Ọlọ́run dáàbò bò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ rí ìgbéga, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ rí ìwòsàn, ọ̀pọ̀lọpọ̀ ń wá ojú rere, ṣùgbọ́n wọn kò wá ìfẹ́ Ọlọ́run. Wọn kò wá ohun tí à ń pè ní ìfẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí Kristẹni, ayé yìí kì í ṣe wípé kò di dandan wípé ohun tá a fẹ́ òun la gbọ́dọ̀ rí. Ṣùgbọ́n ohun tí ó já sí ìfẹ́ Ọlọ́run, ẹ ó rí wípé Olúwa wa Jésù Kristi Olùgbàlà, nínú ìwé Luke orí 12, ẹsẹ̀ 32, ẹ rí ní ìgbà tí ó wà nínú ọgbà Gẹ́stímánì, ọ̀rọ̀ kan ló sọ níbẹ̀ yẹn. Ó ní, bàbá, bí ìwọ bá fẹ́, gba ago yìí lọ́wọ́ mi, bí ìwọ bá fẹ́. Ọ̀rọ̀ tó le jù fún ènìyàn láti sọ ó nìyí. Ọ̀rọ̀ tó ṣòro jù fún ènìyàn láti sọ ó nìyí. Ó ní, gba ago yìí lọ́wọ́ mi, ṣùgbọ́n ìfẹ́ ti èmi kọ́ o, bí kò ṣe tìrẹ ni ká ṣe. Hallelujah. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run jẹ́ nǹkan tí Ọlọ́run fúnra rẹ̀ tó ti ṣètò fún ayé wa. Ìfẹ́ Ọlọ́run sì jẹ́ nǹkan tó dára. Ìfẹ́ Ọlọ́run jẹ́ nǹkan tó jọjú. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó lè mọ yé wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè mọ plíìsì wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè mọ dàbí ọgbọ́n tiwa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè mọ mú ọgbọ́n wa. Ẹ rí wípé nígbà mìíràn a máa ń gbàdúrà wípé, Ọlọ́run, nǹkan tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ kó bùkún. Fún àpẹẹrẹ, ẹni tó kàn sùn tó jí ní ọjọ́ kan, kò ní plan kankan, ó kàn jí, wọ́n bá bu ní 5 million. Wọ́n ní kó lọ fi ṣe business, kò ní business kankan lọ́kàn, ó kàn sùn ni ó bá ní màá máa ṣe eléyìí. Ó kówó lé. Ìgbà tó kówó lé tán, kò bí Ọlọ́run léèrè o, ló bá lọ ń gbàdúrà, Olúwa, nǹkan tí mo kówó lé yìí, jẹ́ kí ìbùkún rẹ wá sórí rẹ̀. Ṣé ìfẹ́ Ọlọ́run ni? Tí kì bá ti ṣe ìfẹ́ Ọlọ́run, ìbùkún Ọlọ́run ò lè wá sórí ẹ̀. Ibi tí a ti ń ṣí nìyẹn. Ìbùkún Ọlọ́run kò lè wá sórí rẹ̀ tí kì í bá ṣe ìfẹ́ Ọlọ́run. Báwo wá ni, kí ni àwọn nǹkan tí a lè rí tàbí a lè mọ̀ wípé kini yi o jasi ife Olorun ara re ni wipe gbigbekele Olorun bi nkan ti le soro Jesu olugbala ori isoro ori nkan to ma ru ori agbeleburi e ori iya to ma je ni waju sugbon o si duro gege bi wipe ife Olorun ife Olorun yi yonda fun ife Olorun oni wipe ki a ma gboran si ase re lai ti le weyiwo e je ki fun ni apere arakunrin mi kan arakunrin yen Eko lo ngbe o wa ngbadura wipe oun fe iyawo o si so fun Olorun wipe Olorun iwo ni mo fe ko ba mi wa iyawo njo to Olorun ma ba soro medical doctor ni arakunrin yen Olorun wa so fun pe iyawo re wa ni koma opopolopo a le mo ilu ton pe ni koma koma yen ilu awon onihoho ni ilu yen a number of them ni ilu yen won ki woso o ba ni iyawo re wa ni koma ha o ngo gbo koma ri in fact enu re le mi gan ti gbo ilu ton pe ni koma yen lo ba ni ejo ibo lo nje koma ibo lo nje koma at the end of the day o understand ibi to nje be ki ti se aye GPRS iti se aye igba yen mo nsoro bi aye 89 91 to 92 mi le ranti odun yen specifically lo ba so fun pe ibi bayi lo wa bawo lo nse fe se but story pe o to wa je missionary so o je ko ro Olorun die lo wa sha o sha wa ilu yen lo ba lo si ilu yen ase ni toto ibe ni yawo re wa boya nitori wi pe eni obirin yen na tin gbadua npe to se awon onihoho lo nwo wa fe emi o mo sugbon won sa pade o pade nurse yen ohun ati e fe ra won now to ba je wi pe eni ti ko obe oro Olorun o sese ko lo fe yawo leko o sese ko ro omo obirin to re wa o sese ko ri eyin omobirin to wa lati ile to da sugbon sese ki gbe yawo won mo duro so ta ba nsoro wi pe ka fi ohun gbogbo tabi aye to fi ohun gbogbo sile fun Olorun o je eni to n gboran si oro Olorun e to tun jo bi re ni wi pe eni to ma n gbadura ko to gbe igbese opopolopo wa la n gbe igbese ka to gbadura opopolopo odokunrin odobirin o fe fe yawo o ti ro omobirin yen a ti se testing leyin testing la sese wa mo gbadura se obirin yen se yawo ni se kini kan ni na enikeni to ba surrender to ba fi ko gbogbo le Olorun lowo o mo n gbadura ko to gbe igbese o to gbe igbese o si mo n duro de akoko Olorun o mo n duro de akoko Olorun ta ba so wi pe keyan duro de akoko Olorun ibi gbogbo ti wu ki kini yen pe to akoko Olorun tori o ti so pe ife re ni ko se so o yonda re fun ife re o yonda re fun ife re so wa ni lati ma duro de akoko Olorun bákan náà ṣe mọ torí wípé ìfẹ ọlọrun ni irú ẹni yẹn yóò ma fi ògo fún ọlọrun ní gbogbo ìgbà yóò ma fògo fún ọlọrun sórí tó bá ti ń ṣe kinní kan tó bá ti ń rí wípé agbára rẹ ló ka tó bá ti ń rí wípé iṣẹ ọwọ rẹ ni tó bá ti ń rí wípé ọpẹlọpẹ bàbá yẹn ọpẹlọpẹ màmá yẹn ọpẹlọpẹ arákùnrin mi ọpẹlọpẹ arábìnrin mi o kì í ṣe ìfẹ ọlọrun o sọrẹńdà o yọǹda fún ìfẹ ọlọrun hallelujah yíyọǹda fún ìfẹ ọlọrun kò sọ wípé ẹni yẹn kò sọ wípé o weak kò sọ pé o weak ṣùgbọn ó jẹ agbára ní abẹ ìtọjú ọlọrun ó jẹ agbára ní abẹ ìtọjú ọlọrun so gẹgẹ bí ènìyàn àwọn kinní yìí kó tó sì di pípé a lè yọǹda fún ìfẹ ọlọrun a gbọdọ ní ìtẹríba a gbọdọ yọǹda ìgbéraga ẹnikẹni tó bá ti ní ẹmí ìgbéraga nínú irú ẹni yẹn kò ṣeéṣe fún láti yọ̀ǹda fún ìfẹ́ ọlọ́run ohun kankan ìbáàjẹ́ ẹ̀ṣẹ̀ ìbáàjẹ́ ẹ̀rù ìbáàjẹ́ ìbínú tàbí ìrunú ìbáàtilẹ̀ jẹ́ ìbáṣepọ̀ wa yálà pẹ̀lú aya wa tàbí ọkọ wa tàbí ọ̀rẹ́ wa tàbí alábàágbé wa ohunkóhun tàbí ìrònú ọjọ́ ọ̀la wa gan ohunkóhun kò gbọdọ̀ máa fi agbágbága pẹ̀lú àṣẹ ọlọ́run nínú ayé wa tó ohunkóhun bá ti lè máa fi agbágbága pẹ̀lú àṣẹ ọlọ́run nínú ayé wa ẹni yẹn ò yọ̀ǹda gbogbo ẹ̀ kò yọ̀ǹda fún ìfẹ́ ọlọ́run kí wá ní nǹkan tí màá rí gbà èkíní ohun tí wàá rí gbà ni wípé ọlọ́run ni ó mọ tọ ẹ sọ́nà ìfẹ́ tirẹ ni ká ṣe tó bá ti yọ̀ǹda fún ìfẹ́ ọlọ́run ọlọ́run ni ó mọ tọ ẹ sọ́nà ọlọ́run ni ó mọ sọ wípé lọ síbì má lọbẹ̀ lọ sọ́run má lọbẹ̀ ṣe léyìí má ṣe ìkejì ni wípé a máa ní ìbàlẹ̀ ọkàn a máa ní ìbàlẹ̀ ọkàn kódà bí nǹkan ti wù kó le tó orin tí ara àwọn orin tí mo fẹ́ràn jésù ni balógun ọkọ̀ ó ní bó ti wù kí ìjì kó le tó yóò mú ọkọ̀ wa gúnlẹ̀ ẹni tó le sọ yẹn ó jẹ́ ẹni tí ó yọ̀ǹda fún ìfẹ́ ọlọ́run o ló lè sọ wípé bó ti wù kí ìjì kó le tó yóò mú ọkọ̀ wa gúnlẹ̀ pé ẹ wo ọlọ́run ló ń wa ọkọ̀ yìí kì í ṣe ènìyàn so wàá ní àlàáfíà wàá gbádùn àlàáfíà wípé èyí tó tẹ̀lé ni wípé wàá rí ojúrere lọ́dọ̀ ọlọ́run ẹnikẹ́ni tó bá ti bọ̀wọ̀ fún ọlọ́run ọlọ́run máa ń fún irú ẹni bẹ́ẹ̀ ní ojúrere bẹ́ẹ̀ gẹ́gẹ́ wàá rí èrè lọ́dọ̀ ọlọ́run hallelujah kí ló dé táwọn tó wá ṣe pẹ̀lú gbogbo nǹkan tí mo wá sọ yìí kí ló dé tó fi wá dàbí wípé ó ṣòro fún àwọn ènìyàn láti lè yọ̀ǹda fún ìfẹ́ ọlọ́run kí ló dé tó fi ṣòro fún àwọn èèyàn láti lè yọ̀ǹda fún ìfẹ́ ọlọ́run èkíní ni ẹ̀rù kíní ìmọ̀ le ẹ̀rù èyí tó jọ bí rẹ̀ òun ni wípé oni igberaga boya o ti nse awon nkan kokan awon nkan to de nse yen o de nbo si bo se nse o nbo si bo se nse o nbo si o kan ti e ni fe ranti wi pe o fi le olorun lowo mo o ni fe ki o fi le olorun lowo mo bakan na ni pe o se se ko je wi pe ife aye ati ife kufi aye bibeli so nipa ife kufi aye irira aye so ife kufi aye o wa lara awon nkan ti ki je ki eniyan ko fe yonda gbogbo re fun olorun o wa lara awon nkan ti ki je ki eniyan ko yonda gbogbo so o ma nje ki awon eyan believe they trust and believe in their own understanding. They trust and believe in their own strength. They trust and believe in their own power. They trust and believe in their finance. They trust and believe in their wealth. But after all, bye. Eranti oba yen to soro wi pe agbara mi ati pa mi lo shake this kingdom. Lo je ko ri bayi. Olorun wa di pelu e so ara won reasons ta won eyan ki fi fe surrender fun olorun niyan elomi yo de fe se o sugbon yo kokko delay arakunrin mi ti mo nsoro npa e o ti mo pe ko si any other way dan wi pe ko lo si koma ko lo mu yawo ko se any other way because he wants to obey God but at the same time he was slow to eat o pe olorun kan sanu e ni ti ba se pe olorun sanu e boya igba ti o fi debe boya ara awon ni hoho kan ni ba fe tabi boya igba ti o fi debe omobirin to ye ko fe ono ti ko ti ni ni suru mo yo ti lo to fe elomi o gbadura fun wa emi ta fi le ma yonda on gbogbo fun olorun ninu anu re yo gbe wo e ri wi pe iwe owe ta ka yen o ni ma se ologbon ni oju ara re mo dabi eni to gbon igba mi ogbon awon ogbon arekereke okun inu wa so ogbon yen la ma nduo ti la ma ro wi pe ohun lo nto wa sona kin to pari ara ninu oluwa o sese tori gbogbo oro ta nso yi eni ti o ba mu olorun ko le jowo fun ife olorun so ohun akoko to gbodo koko se o na ni wi pe ko ronu pi wada akoko mo nlo igba mo ti fe tan pelu nkan to nsele kaakiri yi o nso fun wa wi pe akoko ti fe tan gba jesu ni oluwa ati olugbalare Jackie Jesu ko mo se amona re bo ba si ti wa nse be tan bere sini se asaro ninu oro olorun bere sin sasaro ninu oro olorun gbo mi daada iwe Joshua ori kini ese kejo oni iwe ofin yi oni ko gbodo kuro le enu re oni iwo ma se asaro ninu re ni osan ati loru so iwe ofin yen ko gbodo kuro ni enu re iwe ofin yen ko gbodo kuro lenu re o gbodo ma se asaro ninu oro olorun ki o si ma gbadura ko ma gbadura laisimi ati laisare igba to ba ti fun any instruction dide kiri ko si se ohun ti o ba so wi pe ko se o ba se mo olorun to be na ni o se ma mo ronu fun e to lati le fi ife re le lowo lati le fi ife re le olowo le lowo igba to ba so pe ko se kini kan okay olorun se wo lo ni ki se ife re ni ka se olorun iwo lo ni ki n lo bi bayi ife re ni ka se olorun iwo lo ni ki n fi kini yi sile ife re ni ka se koda yo rorun fun o lati fi ese sile nitori wipe wa mo wipe jijo wo fun ife olorun onikan ani onikan o lo fi le rona abayo o gbadura fun wa loruko jesu wipe emi ati agbara lati le se ife olorun ati lati le yonda ohun gbogbo fun ife re olorun yo gbe wo wa baba wa ati olorun wa nipase jesu christi agbadura loruko jesu ohun gbogbo eyi ti a fe eyi ti o dabi pe o soro o le ni oruko jesu ti ko je ki a fi ohun ka ti di mowo ti ko je ka fi sile fun ife re agbadura loruko jesu ohun gbogbo wonyi fi ro wa lorun ohun gbogbo wonyi fi wo wa lorun sanu fun wa oluwa gbadura o eleda nigba to ba di ose to nbo mo je ka fe enikeni sawari ni oruko jesu christi oluwa wa amen
1: akoko anu ati ori ofe lati ngbo lati ijo keribu ati rafu oni tesiwaju eka kefa e pade wa lose to nbo ni akoko kan na lori ikanni fun ibere igba niyanju tabi adura e pe sori ero ibanisoro yi 09059688261 bákan náà ẹ lè darapọ̀ mọ́ wa nílé ìjọsìn wa tó wà nínú ọgbà sí annex college tábòkè ìlọrin ní gbogbo ọjọ́ ìsinmi ní agogo mẹ́wàá òwúrọ̀ ayọ̀ láwọn fìpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ayọ̀ ni o.

0: ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.
1: Rédíò wo ló dára láti máa gbọ́? Diamond FM ló dára jù. Rédíò ló dára láti máa gbọ́ sétí. Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bú bàjẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ́tún.

0: The sounds, the vibes, good talking, conversations. You can have it all on Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ẹ bàrìbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Látinú ìyàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.

0: Ekaso, eyin ni awon koko inu iroyin ekore lati le ise wa Diamond 88.7 FM. He Lauren. Àjọ elétò ìdìbò ilé wa tún ti ṣe àfikún àsìkò ṣíṣe ìforúkọsílẹ̀ gba káàdì ìdìbò alálòpẹ́ pẹ̀lú ọ̀sẹ̀ méjì mìíràn. Ilé-iṣẹ́ ààrẹ ti kéde wípé lẹ́tà tí wọ́n fi ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ ìjọba kan jẹ́ ayédèrú. Ìjọba àpapọ̀ ti ṣiṣẹ́ lórí ìpapòdà ọmọ ilẹ̀ Nàìjíríà kan ní ilẹ̀ Côte d'Ivoire. Lẹ́ka ti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè South Africa ní ti dá àwọn ọmọ ogun síta láti jẹ́ kí àlàáfíà jọba gẹ́gẹ́ bí ètò ìfẹ̀hónúhàn tako àwọn ọmọ ilẹ̀ òkèrè tún ṣe ń peléke sí lórílẹ̀-èdè náà. Àjọ CAF ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àwọn orílẹ̀-èdè tí wọn yóò máa jẹ́ olùgbàlejò níbi ìdíje AFCON 2028, 2032 àti 2036. Ẹ̀ka san ìṣẹ́un tẹ́ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ láti lè ṣe wà Diamond 88.7 FM. Lọ́rin Ọláyinka Ajani Ajíbádé lórúkọ tèmi. Ìròyìn ọ̀hún lẹ́kọ̀ọ́rẹ́ ń bọ̀ lẹ́yìn ìdánudúró ráńpẹ́.
1: Social media, any omoyin, pretty by me. Oh, I'm blushing. Moshe video yiloni, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House, nye, let me get black, nye. Oh, if I go goni, let me. Hey, but where it's mama sayi? Every morning, ni mama sheni 7 a.m. every day. Moshe man keep fit, lele yi. Every shape minute can see, oh, boy, I'm all to yi.
2: O ma ṣe o. O si se be fọwọ ara re sile kun fole, fira re lajini gbe lọwọ. Gbogbo n to ni se pẹlu korokondu aye re ati ara re lo ti fi laye lọwọ yi. Awọn to mo, to si meru okan won. Nje o ti e ma awọn ti o n ba dore lori aye lujara to be sa. Aye le o, eyan si buru. Kesi se gbogbo awọn ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lojara
3: imoran yi lo ndete ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin.
4: Iroyin ekunrere lati le ise Diamond FM.
0: Ẹ̀ka àbọ̀ padà ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹ̀nu Ọláyinka Ajani Ajíbádé. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ti ti fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ní ọ̀sẹ̀ méjì mìíràn láti lè fi tẹ̀síwájú pẹ̀lú ìforúkọsílẹ̀ gba káàdì ìdìbò alálòpẹ́ eléyìí tó ń lọ lọ́wọ́. Ètò ìforúkọsílẹ̀ gba káàdì ìdìbò alálòpẹ́ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2025 tó sì yẹ kí ó wá sí òpin ní ọjọ́ 10 oṣù keje ọdún yìí, àmọ́ tí wọ́n ti ṣe àfikún rẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ méjì mìíràn. Ẹni tó jẹ́ kọmíṣánná àgbà fún àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC tí ó tún wá jẹ́ alága lẹ́ka ètò ìdánilẹ́kọ̀ọ́ ni kéde wípé ní ọjọ́ ẹtì wípé àwọn pinnu láti ṣe àfikún gbèdéke ọjọ́ yìí, ìyẹn látàrí àwọn àtẹ̀jíṣẹ́ eléyìí tí àwọn rí gbà látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn ọ́fíìsì àwọn tó bẹ láwọn ìpínlẹ̀ mìíràn. Wọ́n ní kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lo àǹfààní ọ̀sẹ̀ méjì yòókù yìí láti fi ṣe ètò ìforúkọsílẹ̀ gbàti káàdì ìdìbò alálòpẹ́ wọn.

ẹni tí ó jẹ́ olùyànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́ka ètò ìròyìn àti ìpolongo Tèmítọ́pẹ́ Àjàyé ni ó ti kéde wípé àṣìṣe ń bẹ nínú lẹ́tà ìjọba eléyìí tí wọ́n ṣe àfihàn rẹ̀ fún ètò ìgbanisíṣẹ́ eléyìí tí wọ́n ni wọ́n fi dá ilé iṣẹ́ ìjọba kan tó jẹ́ ayédèrú sílẹ̀ nígbà tó ń jẹ́ kó di mímọ̀ pé lẹ́tà yìí kì í ṣe ojúlówó lẹ́tà nítorí wípé lẹ́tà náà ó ní nọ́mbà lórí tó sì jẹ́ wípé ojúlówó lẹ́tà tí àwọn máa ń lò kò ní nọ́mbà lórí ó ṣàlàyé àwọn ìdí abájọ tí lẹ́tà tí arákùnrin Adéníyí Adéyẹmí tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀ yìí tí ó fi jẹ́ ayédèrú ó jẹ́ kó di mímọ̀ wípé lẹ́tà yìí kì í ṣe ojúlówó bó tilẹ̀ wù kí ó kéré mọ́ ó ní àwọn tí wọ́n bá máa ń bá ìjọba ṣiṣẹ́ tí wọ́n sì mọ̀ nípa ètò ìyànsípò ìjọba wọn ó rí wípé lẹ́tà tí ọ̀gbẹ́ni Adéníyí Adéyẹmí gbé kalẹ̀ yìí ó jẹ́ ayédèrú lẹ́tà eléyìí tí ó ń sọ di mímọ̀ pé ó wá láti pàṣẹ olórí àwọn òṣìṣẹ́ sí ààrẹ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ránṣẹ́ pé aṣojú orílẹ̀-èdè Côte d'Ivoire sí ilẹ̀ Nàìjíríà Kalilọ Traore ipe kó wá ṣàlàyé ìdí abájọ ìṣẹ̀lẹ̀ ikú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí wọ́n porúkọ rẹ̀ ní Osama Muritala ẹni tí ó jáde láyé ní ọgbà àtìmọ́lé ti ilẹ̀ Côte d'Ivoire. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odumegu Ojogo òun ni ó kẹ́gbàjarè lórí ọ̀rọ̀ yìí ìyẹn lẹ́yìn ìpàdé tí ó ṣe pẹ̀lú aṣojú orílẹ̀-èdè Côte d'Ivoire ọ̀hún èyí ò ní ọjọ́ ẹtì nílùú Àbújá. Ìpàdé yìí ló wáyé lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà márùn kan tí wọ́n náwó gan wọn lórílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ́lé kó tó wá di wípé ọ̀kan nínú wọn jáde láyé kó tó wá tú àwọn mẹ́rin yòókù sílẹ̀ ní ìlú Abidjan lórílẹ̀-èdè Côte d'Ivoire. Àtẹ̀jáde tí wọ́n tari síta ní ọjọ́ Àbámẹ́ta níbẹ̀ ni mínísítà olùrànlọ́wọ́ pàtàkì sí mínísítà lẹ́ka ọ̀rọ̀ tó ń lọ àti ìmọ̀ ayélujára Magnet Eze jẹ́kọ̀ di mímọ̀ pé Osama Muritala àti àwọn yòókù rẹ̀ ni wọ́n rìnrìn àjò láti Sokoto tí wọ́n sì ń lọ sí ìlú Abidjan ìyẹn nínú oṣù kẹjọ ọdún tó kọjá láti lọ ṣe okoòwò ṣùgbọ́n nígbà tí wọ́n balẹ̀ sílùú Abidjan ló ṣe wípé wọ́n ṣe bẹ́ẹ̀ náwó gan wọn tí wọ́n sì tì wọ́n mọ́lé láì wọ wọn re ilé ẹjọ́. Lásìkò ìpàdé yìí òun ni mínísítà Odumegu Ojoko wá bèrè lọ́wọ́ ìjọba ilẹ̀ Côte d'Ivoire ìdí tí wọn ò ṣe bu ìjọba ilẹ̀ Nàìjíríà gbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n náwó gan àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún. Ó tẹ̀síwájú ó ní wípé ìgbà táwọn ò tètè gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún ló fà á tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe tètè gbé ìgbésẹ̀ tí ó yẹ kó tó wá di wípé ọ̀kan lára àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ọ̀hún padà pàdánù ẹ̀mí rẹ̀ sí ilẹ̀ Côte d'Ivoire ọ̀hún. Ìjọba àpapọ̀ ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tọ́nà wá ìhun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ikú Osama Muritala ọ̀hún. Ọ̀gá àgbà pátápátá fàjọlọ́pàá Ọlátúnjì Dísù ni ó ti kéde wípé òun gbọ́ wípé àwọn olóṣèlú kan nípínlẹ̀ Ọ̀sun wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ràgà bo àwọn kan tí wọ́n fura sí pé wọ́n ti ń hùwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Ọ̀gbẹ́ni Dísù òun ni ó sọ ọ̀rọ̀ yìí nílùú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀sun lásìkò tí ó ṣe bẹ́ẹ̀ lọ ṣe àbẹ̀wò sí gómìnà Adémọlá Adeleke nígbà tí ó ń jẹ́ kó di mímọ́ ó ní kọmíṣánná fàjọlọ́pàá nípínlẹ̀ Ọ̀sun Ibrahim Gọ̀tàn òun ni ó bu òun gbọ́ wípé wọ́n tọ́jú àwọn kan tí wọ́n ń hùwà ọ̀daràn wọ́n tọ́jú wọn pamọ́ sí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀sun. Ọ̀gá àgbà pátápátá fàjọ ọlọ́pàá wájẹ́ kò dìímọ̀ pé òun ti fún kọmíṣánná fàjọ ọlọ́pàá nípínlẹ̀ náà òun ti fún ní àṣẹ láti gbé ìgbésẹ̀ tí ó yẹ láti fi ṣe àwárí àwọn ọ̀daràn ọ̀hún tí wọ́n ń sá pamọ́ sí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀sun. Nígbà tó ń fèsì ọ̀rọ̀ gómìnà Adémọlá Adeleke jẹ́ kò dìímọ̀ pé kí àwọn ọlọ́pàá ṣe gbogbo ohun tí ó bá yẹ láti náwó gbé ẹnikẹ́ni tí wọ́n bá fura sí

Ọ̀gbẹ́ni Araoye ni ó ran ìjọba ìpínlẹ̀ Kwara létí lórí àwọn ìlérí tí wọ́n ṣe lásìkò tí wọ́n ń ṣe ètò ìpolongo ìbò ọdún 2019 láti rí wípé àwọn ṣe àtúngbédìde àwọn ilé iṣẹ́ eléyìí tí wọ́n ti kú nípínlẹ̀ yìí. Ó dárúkọ ilé iṣẹ́ Basita Sugar Company, Kwara Paper Converter tó wà ní Ẹ̀rinlé, Kwara Match Company yẹn Matco àti ilé iṣẹ́ Kwara Textile Limited. Ó tẹ̀ síwájú, ó ní àwọn ilé iṣẹ́ yìí bí wọ́n bá tún wọn gbédìde yóò túnbọ̀ pèsè iṣẹ́, yóò mú kí ìgbòrede bá ètò okòwò, yóò tún mú kí ìgbòrede bá ètò ọrọ̀ ajé, bákan náà yóò mú ìgbé ayé àwọn ènìyàn kí ó rọrùn ní ìpínlẹ̀ Kwara. Ó wá jẹ́ kó di mímọ̀ pé ìjọba ní láti modi yí gbogbo àwọn ilé ẹ̀kọ́ ìjọba eléyìí tí ó ń bẹ nípínlẹ̀ Kwara ká fún ètò ààbò tó yọrantí.

0: ìròyìn lẹ́tí ń tẹ́tí gbọ́ láti ilé iṣẹ́ wa dáa monday to 8.7 fm ìlọrin lẹ́yìn ìdánù dúró ránpẹ́ ìròyìn lẹ́kọ̀ọ́ àti ilé òkèrè àti tẹ̀rẹ́ ìdárayá lámàmú àti ètí ìgbóyin à ń padà bọ̀ láìpẹ́.
1: ẹ wá sẹ́ amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jíwó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látujọ́ ṣe. ẹ wo jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
2: ẹdùn o ẹ jẹ́ aronú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa tó o bá rí nǹkan tí ò bójú mu.
3: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
0: ẹ̀ka bọ̀ padà ìròyìn ẹ̀kọ́rẹ́ ń tẹ̀síwájú láti ilé iṣẹ́ wa Diamond 88.7 FM ìlọrin ìròyìn ẹ̀lẹ́ka àti ilẹ̀ òkèrè. Orílẹ̀-èdè South Africa ti ṣe bẹ́ẹ̀ da àwọn ọmọ ogun tó ń lọ bí ẹgbẹ̀rún mẹ́ta síta láti lọ mú kí ètò ààbò kí ó gbé pọn látàrí ètò ìfẹ̀hónúhàn eléyìí tí ó lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè náà eléyìí tí wọ́n ṣe tako àwọn tí wọn kìí ṣe ọmọ orílẹ̀-èdè ọ̀hún. Àjọ ọmọ ogun ni wọ́n kéde pé wọ́n ti darí wọn síta báyìí látàrí àṣẹ látọ̀dọ̀ Ààrẹ Cyril Ramaphosa eléyìí tí wọ́n ní ètò ìfẹ̀hónúhàn ọ̀hún ni ó ti ń ṣokùnfà làásìgbò lórílẹ̀-èdè South Africa. Lẹ́ka eré ìdárayá àjọ Confederation of African Football tá a mọ̀ sí CAF ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìpalẹ̀mọ́ fún àwọn orílẹ̀-èdè tí wọn yóò máa jẹ́ olùgbàlejò níbi ìdíje CAF ti ọdún 2028, 2032 àti 2036. Ṣáájú kí a tó dánu dúró nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tòní ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Àjọ elétò ìdìbò ilé wa tún ti ṣàfikún gbèdéke fífún àwọn ilẹ̀ Nàìjíríà ní káàdì ìdìbò alálòpẹ́ pẹ̀lú ọ̀sẹ̀ méjì mìíràn. Iléeṣẹ́ ààrẹ ti kéde pé lẹ́tà tí wọ́n lò láti fi ṣèdásílẹ̀ ilé ayédèrú iléeṣẹ́ ìjọba òun gan lẹ́tà òun fúnra rẹ̀ jẹ́ ayédèrú. Ìjọba àpapọ̀ ti ń bojú wo ohun tí ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ikú ọmọ ilẹ̀ Nàìjíríà kan ní orílẹ̀-èdè Côte d'Ivoire. Ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ̀ jù báyìí lọ nédú òkórè ló ṣe àkójọpọ̀ ìròyìn léde gẹ̀ẹ́sì Ọláyinka Ajani Ajíbádé ló ti lókà léde Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì Diamond 88.7 FM Ìlọrin Your Shining Supreme Odigba.
4: Diamond 88.7 FM. Ògbóǹtarìgì ni wá.
5: Filẹ̀ síbẹ̀, máyì kúrò Diamond 88.7 FM.

ẹyin temi ba le da mo o ma ba da ba mo inu ipa gbagba lo ti rivers united eyan ni gboro ilu port harcourt niyan o nbe gogogo ni mo lafa ni lati duro kokoroko duro kakaraka si eyan lowo ta wa yin niyan e tori pe won ti kede e wọ́n láwọn ti gbé lágbẹ̀tàn èèyàn ṣọlá ọ̀làdùjọyè látinú ikọ̀ gbábọ́ọ̀lù ti sporting lagos nìyẹn ṣáájú ìdíje nigeria premier football league ọdún 2026-2027 ẹ̀rọyìn ilé tí wọ́n fi léde nínú ikọ̀ gbábọ́ọ̀lù ti rivers united lábẹ́ olùkọ́ni wọn fìdíjọ wọ́n láwọn ti gbé ìràwọ̀ yẹn ìràwọ̀ gbábọ́ọ̀lù ilé tó já wípé mo ti mú sí rẹ̀ ó kẹ̀dẹ̀ dámọ̀.

0: Ayo ati idunnu yin lo je wa logun.
1: We are the people, we make you happy.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
2: After working kílókù, ìgbádùn lókù tá wá jẹ. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
3: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
3: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà.

0: wọnú òfin irọ́ o la máa ń ṣe àwọn ọ̀rọ̀ oríṣiríṣi kọ̀ọ̀kan báyìí náà la máa ń yẹ̀ wò lórí ètò fún títò ní àwa nọ̀rọ̀ kan tá a lọ síbẹ̀ gẹ́gẹ́ bí ṣe wa gbogbo àwọn lọ́ọ̀yà sí wa agbẹjọ́rò wa pátá lọ́lọ́run fi jíǹkì wa bàbá ti pẹ̀lú mí báyìí bó bá jẹ́ pé wọ́n ń jẹun ni wọ́n á sì filẹ̀ wọn máa bẹ́bọ̀ láì sí nǹkan kan ìfẹ́ ọlọ́run náà la rí gbà lónìí ẹ sọ lónìí ànálejò pàtàkì àwọn barista àgbà ọ̀jẹ̀ náà lọ́jẹ́ àwọn náà ni barista fàgbẹ̀mí wọ́n wà lórí ìkànnì pẹ̀lú wa báyìí báyìí báyìí ṣùgbọ́n kó tó di pé màá máa gbé wọn wọlé a ní ọ̀rọ̀ kan tá a fẹ́ yẹ̀ wò àwọn ilé ìbò máa ń pe ọ̀rọ̀ kan ní attempt murder attempt kí ló ń pè ná suicide tó túmọ̀ sí pé àwọn míì wọ́n a máa gbẹ̀mí ara wọn á dẹ́mí ara wọn légbodò ṣùgbọ́n àwọn kan máa wá ń sọ àwọn ọ̀rọ̀ kan wá ní ṣèbẹ́ ẹni tó lẹ̀mí ló fẹ́ gbẹ̀mí ara ẹ̀ ẹni tó ni ẹ̀mí ẹ̀ ó fẹ́ gbà ṣé ìyẹn tí wàá di ọ̀rọ̀ ìyẹn tí wàá dìwọ̀ ọ̀daràn àwọn ìbéèrè tá a máa bira wa rí ìyẹn ẹ̀kọ́ gbé sápá kan náà tó tún wá túmọ̀ sí pé òfin kọjú tó korò sírú ìwà báyìí nígbà míì náà ẹ mọ̀ pẹ́lú mi ò kí ń wà òkè mentally psychologically wọ́n máa ń wà the real débi pé wọn tiẹ̀ ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹlòmíì àròkàn àròkàn ní mẹ́kùn àsun ìdáwà fẹ́ lòmíì tá a fi rò pé tọ̀ ohun tó kù ni kò ń gbẹ̀mí ara ẹ̀ láti bọ́ kúrò ẹ̀ àwa wo ìgbẹ̀mí ara ẹni kí ni túmọ̀ rẹ̀ ojú wo lòfin fi wò ó àti pé àwọn ohun tá a lè pè ní bíi ọ̀rọ̀ òfin tó sodo mọ́ tá a bá ní ká wọnú constitution gbogbo ìrìn àjò tá a rìn lónìí rè lórí ètò ẹ jẹ́ kí n máa kí barista wa pé ẹ káàbọ̀ sórí ètò barista fàgbẹ̀mí ẹ káàbọ̀ sá.
1: Adúpẹ́ Precious Afolabi.
0: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ojú yín gún régí bàbá.
1: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Adẹ̀dúpẹ́ pé bẹ́ẹ̀ tí ń pè yín náà náà lẹ̀ ń jẹ́ wa a mọ̀ pé a ní ẹni oríṣiríṣi àwọn nǹkan tẹ̀ ń ṣe ṣùgbọ́n tá a bá ti pè yín ìfẹ́ ńlá lẹ fi hàn wá kò ní bàjẹ́ sá.
1: Àmì.
0: Nípa pàpà ẹ jẹ́ ká wo orí ọ̀rọ̀ tá a fẹ́ wò fún títò ní ọ̀rọ̀ nípa òfin kí lojú tó fi wò ó wípé tọ̀ a fẹ́ dẹ̀mí ara ẹni légbodò ọwọ́ ara rẹ̀ báyìí fẹ́ fi dẹ̀mí ara rẹ̀ légbodò ẹ já wò túmọ̀ ọ̀rọ̀ ẹ.
1: Ẹ ṣe púpọ̀ lẹ́ẹ̀kan sí olótù ta bá sọ̀rọ̀ nípa ohun tí òfin wí ẹ jẹ́ ká sọ pé ohun tí òfin orílẹ̀-èdè wa wí.
0: Orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. Okay, okay.
1: Because wọ́n ní bí a ṣe ń ṣe níbìkan ìwọ
0: ibòmí ni.
1: Ní orílẹ̀-èdè Nàìjíríà a rí pé a ní bí ẹsẹ̀ òfin méjì.
0: Okay.
1: Àkọ́kọ́ wọ́n ń pè ní criminal code. Ẹlẹ́ẹ̀kejì penal code.
0: Okay.
1: Penal yẹn òun ni àwọn èèyàn wa ní òkè ọ̀ya tí wọ́n ń lò jù gbogbo àwọn ìpínlẹ̀ tó bá ti bọ́ sí òkè ọ̀ya ohun tí wọ́n ń lò fún wọn nìyẹn ṣùgbọ́n àwọn tó tún wà nísàlẹ̀ ọ̀ya àwọn wọ̀nyẹn ni wọ́n ń lo criminal code fún.
0: Okay.
1: Now mo try láti ṣe yànnàná ohun tí òfin Nàìjíríà ẹsẹ̀ méjì tó fi dúró nípa crime because question tẹ bi wá yẹn crime ni ẹni tó fẹ́ para rẹ̀ ṣùgbọ́n tí ò rí pa
0: ìwà ọ̀daràn
1: ó ti dáràn so ní tá bá wo criminal code wa ó wà ní section 327
0: okay.
1: Tí a bá dẹ̀ wo penal code ó wà ní section 231 now ohun tí criminal code tó sọ ni pé a ó fi sínú àhámọ́ fún ọdún kan ṣùgbọ́n ohun tí penal code tó sọ ni pé a lè fi sí àhámọ́ fún ọdún kan tàbí kó sanwó ìtanràn tàbí ká fi sá àhámọ́ kó tún san owó ìtanràn
0: méjèèjì
1: ẹ wàá bi wá pé ẹni tó wá rí ara rẹ̀ páńkọ́
0: ẹ ṣeun bàbá
1: kò sí ẹṣẹ̀ mọ́ torí a lè máa ṣẹjọ́ pẹ̀lú ẹni
0: tó ti lọ
1: ṣùgbọ́n a máa tún wá wò àwọn kan wá dìde especially ní Lagos State ní 2011 wọ́n gbìyànjú láti tún fi ojú mìíràn wo ohun tó ń ṣẹlẹ̀
0: yìí ìyẹn bí àgbéyẹ̀wò sínú ẹ̀
1: wípé ẹni náà tó dédé jí to fe para re se ko tun ye ka tun gbe yewu na pe se o pe
0: nkan le ma se to fi le roru ero be
1: ni se eni pipe ni so dipo ka ma so pe a ntiyan mole tori pe o fe para re ko ri pa Lagos State Government wa ni e je ka kuku se ka gberu eniyan si hospital ile iwosan ki a se ayewo fini fini fun ni pato opolo re ni pe se ronu bi o se ye ke niyan ronu so nse se to ye ki eniyan se abi nkan kan ti sele si ninu opolo so dipo ka ma fi ya je e je ka se itoju fun ru eni be itoju lo nilo ki se pe ka fi ya je so awon kan na ti wa ro mo on ti Lagos State Government ton bere yen awon na ti nro be pe ah even gan a pe ni ile ewon mo a pe logba ewon
0: be ni o
1: ogba itunse
0: itun wa omo eniyan se
1: ta ba de wo fun apere nisin boya enikan o daran ta ti mo ladugo pe a eleyi o ku die ka to fun awa so pe tori pe n to nse yan ni jare e je ka foju fo o fi oni foju fo be o enikan soso to le so boya ara eniyan ya tabi ara re ko ya ohun ni expert ninu itoju opolo ati okan expert yen be ni yo pronounce ye ni waju ile ejo to ni competent jurisdiction so nipa mi a ma nse mistake a ma nse asise pe a were ni o le gbadanu o le se kini kan to ba dele tan adajo ani ko wa ami ile ejo ani ko wa so fun wa ona to fi je were so pa awon agbofinro ateni ta funra si ni won ni mata yen
0: beni beni
1: crime any crime committed is against the state.
0: Adi pe gan suspect ti e ni ohun ton na. Ta ba ni awo lata pa be.
1: So to ati dele ejo pe to. Any were ni olo je ki n fo leti. Mi mo pa gba be ku. Awa ni ko wa prove e ona to fi je were. So ani lati wa very very careful. So en ti antra ti so ni wakati na ni pe enikeni to ba gbianju lati para re ti ori se o ti daran
0: to ti gbianju e lasan
1: ton mu mo pe o fe pare o ti daran sugbon idipo kan fi sinu atimole awon school of thought kan
0: okay
1: won ti n soro nisin pe ah ko se lasan o o se se ko je pe ara eni yi o ya ni o e je ka ko gbe lo ile iwosan na ka se ayewu re to ba je looto lara re ko ya kon fun ni toju to pe sugbon ti won ba so pe ara re ya a fi jofin tori ko nse ohun to da lawojo
0: lawojo tai olohun oba o chai chai chai chai chai emi na mo pe ori awon eyan na yo ti ma se kini opolo won o ti ma sile debi ti lawyer wa n gbe wa lo lori eto fun tito ni sugbon ko to di pa tu tesi waju eje ki n sare tun bi yen ki yan na ele kan si pe panel code te so yen awa ta wa la ni apa bi la le fi ba fi abi
1: aha panel code state to ba ti wa London
0: northern state all right eshun o ti yi wa be
1: north central
0: ni beni beni eshun baba koni baje to e ti yan na re die die fun wa pe to ta ba so nipa oju ti o fi ma fi wo awon oro kankan papa julo eni to n gbianju ati gbemi e ati en to ti wa gbemi ara e gan ohun to fi to foju to fi wo wa dupe lodo Olorun pe to a ri pe o da pe ofin gan na a gbe le lati fi se ohun ta le pe ni balance laarin iwa awara wa sira wa awon na de tin consider fact kan pe ta ba ni ka wo pe yan to ti en wo lati gbe mi ara e akoko a gbudo fo giri sibe e je akoko wo iru ipo te yan yen wa boyo n wu abi eyan to tumo si pe a le so wi pe to ofin na ko gbianju ati feyan na le sori ru nkan bayi to e je ka tu tesi waju o tun na pa bi kan ti nfe lo nigbati mo fe bere ni o ta ba ra won kan ton lo leru igba lati para won boya won ti wa wo poda pe ah opo le ni yo pe ye to boya gangan gan kan lo fa to fi roru ero bayi sugbon se ko tu sele na nbe nigbati boya eyan kan so pe eyan kan da kuku la jamohun lo pe ah eni si lagbara agbara ohun o le ka e ko to di pe o se to fe se je tete gbe mi ara mi ibi ti mo n lo re ti a ba wa nigbati awon agbofinrun ba n se investigation ton wa ri pe bo eyan kan da kuku la jamoru eyan yen bo yo je gbese abi ka sa so be awon to ba n je keni en ro lero ngba lati fe para e oju wo tun ni ofin na tun fi sapa be na abi eni ton gba mu en to gbianju ati pa re nikan wa da gbo wahala yen si lorun nkan kan na la fa nkan kan
1: seri ajibisi ti en pa se pe boya verbal assault abi pe a resort to self help lati so pe a fe gba bisi to a fe gba recover owo wa ko lebi kankan ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ń sọ̀rọ̀ kùbákùgbé tó ń halẹ̀ mọ́ tó dẹ̀ ń bi pé kó máa yọ àdá sí àbí nǹkan kan pé tí ó bá dágbèsè òun padà òun máa pa fún àpẹẹrẹ irú ẹni bẹ́ẹ̀ ó tún ní àwọn ẹjọ́ tí ó máa lọ fèsì fún níwájú àwọn ọlọ́pàá
0: ok
1: sọ̀rọ̀ tí mò ń sọ yìí ní sí ṣùgbọ́n ìyẹn tí ó bá lọ report ẹ̀
0: ìyẹn tó bá lọ report.
1: Bá lọ report ẹ̀ pé ẹni báyìí ọlọ́pàá òun ṣe ìwìn wọn dẹ̀ ń ṣe kínní. So níta bá gbé síwájú wọn náà ni wọ́n máa dá lẹ́jọ́ ni wọ́n máa investigate. Àyàfi eléyìí tí àwọn fúnra wọn bá kàn rìn tán ń yàbá tó ṣẹlẹ̀ lójú wọn. So wọ́n lè ṣerú ẹ̀ but níta bá lọ report fún mi. Ẹni tí a di bóyá for instance nsìn. Boya enikan lo si odo doctor
0: okay
1: o wa so fun doctor yen pe ohun ko fun loogun to n le fi para o
0: ikan tun ni yen
1: ko ma ji mo
0: ikan tun ni yen
1: so kan de re proof pe looto looto ni doctor yen se be then doctor yen na ton ba awon lopa ma invite o lejo da
0: se bi eni yen lo gbera re wa so do doctor pe ko bohun dogbon si
1: ni te ba wo awon ofin abi ki la pe holds awon holds ti awon medical personnel to man take ton ba fe se initiation fun ohun na ni hypocritic oath for our doctors ohun na ni pe won ni lati gba emi ṣugbọn won ni lati gba emi lani
0: awon eje ton ma nje fun ise won gangan
1: bi pe mo fe bere ise yi o mama ba ni pe mi o ni gba ni la lorun enikeni odo awon kokan wa ton pe ni mercy killing
0: okay
1: mercy killing yen ni pe olorun ni je ka rogun ojuju wa do amen
0: amen lagbara na
1: eni ti aisan se ti pe ni ede po gan gbogbo nkan ton le se laye na ti se fun sibe sibe aisan yen o gbogun pe ni yen o de subside o lole o le ma be pe kon dakun o wu ohun ni ko ohun o ma lo won pe ni mercy killing boya nti jejere ti je gbogbo ara e ṣugbọn ti o iku to de nje ya to nje rora
0: ti rora na po bi nkan mi
1: so gbogbo family le fori kori gbogbo awon to oro kan won le fori kori bi pe e dakun aisan I mean irora yi ti to e je keni yi o ma lo won pe ni mercy killing but awa mo kan oyo ofin faye gba
0: orilede wa ti mo
1: but lawon orilede kankan advanced countries of the world won se ru e
0: ati edupe ti e ti sona pe gbogbo e ta yewo na ofin ti orilede nigeria ni adupe lodo lowon ba to a ma lo lori eto ṣugbọn ko to di pe a ma lo odo barista na ma tu pada si kankan fi se boya bi iseju kan si meji ton ba si ni awon kokokoko kan ton fe ka mo idi ta se ma so pe keyin na e gbianju ori ikandi to ye ke ma gbona diamond te ba ti test diamond 87 fm iru awon eto bye ba ti ma yanan na gbogbo re lenu ka le ri ogbon ko ati lati le gbe ni ona to da laarin ara wa lawujo ta ti n bara wa gbe to ati n tesi waju lori e asi ti woko re gunle sugbon ko to di pe a ma so kale nu moto wa ta wa yi e kan je nsade ji si barista pe to awon kankan wo apa wo ni e wo po tu se koko to dabi pe in ti beyin bere lori e tesi mo pe yo se koko fa awon omo Nigeria to n gbo wa bayi ko to di pe a mo lo
1: we ofin lo fin je imoran loku bayi
0: imoran loku bayi
1: gbogbo wa ni orile ide esin meji na ni o je gbogi ti a n sin kini esin omo leyin kristi elekeji esin islam ta ba te tun ni ka tun wo na pe abalaye na o tun je ara re gbogbo e patapata a ri pe olorun kan soso na la nke pe bibeli ti wa so pe igi ti a ge lori ireti si wa fun
0: yo pada ruwe
1: especially to ba ri omi ni dada nigba to je pe olorun la nke pe ki la fe para wa fun ati ro mo ba to deru ri asiri iwofa to joye so odun leni eniyan le gbare ko ma gba bi ojo kan bi ṣugbọn ko si n to wa lo titi ikoro die
0: adu die
1: adu tun de na so ka ma so
0: ireti no
1: olorun ti a n ke pe o to gba wa o to la wa o to yo wa then kama ma fi oro sinu ju bo se ye lo
0: kama ma fi oro sinu ju bo se ye lo
1: e je ka ki gbe sita lagbaja nkan bayi ma nsele si mi aya ni mo o ti sele si ore mi kan ri nkan bayi ni ore mi yen de se o de ri itu sile so won ni pa mi mo ki n pa o loruko ton pe arun tu mi sita ki n tu o sile no pa mi mo ki n pa o loruko ta n pe iku but tu mi sita ki n tu o sile loruko ta n pa arun atarun ati iku ikankan o ni je
0: ipin wa nibe lagbaro olohun e seun barista ko ni baje bi te tun gbe wa lo ina emi na mo pe eni ba leti yo gbo eni to ba si na po ronu yo tu se kini yo ronu si oro e te gbe kale to lapa bi na lati ma so pe ile ti to ya ile ya bayi ka mo lole ki je ki bayi sa lo se faji eyin te wa lara ara le na te na gba na ke na lo se faji ti yin na la faji to legit ni o o ti ye yin eyin ati yawo atawon mo ke joko ke je faji ke jeun faji na ni ade dupe lodo olorun ba precious afolabi na gbera lori eto fun ti toni to ba dose to nbo atun wa pelu akanse oro mi ta tun gbe yewo lagbara olorun sugbon to ba dabi pe ni bere kankan te number ike sare fi bere si be abi oro te ba tu fe ka tun yewo 08065256865 08065256865 ireo

0: yo.
1: Kí ló fi sọ? Kí ló fi sọ? Kí ló fi sọ? Ṣé lóòótọ́ ló fi wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ́. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kun, alábẹ́là ké sí. Ẹni mojú ògún nípa Bènírè.
2: Ẹ pàdé wa lọ́jọ́jọ́ Àbámẹ́ta Saturday láti agogo mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́.
1: Kí ló fi sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o, a ó jọ gbọ́ ni.
3: Àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o.
6: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
5: Bàríbà.
6: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
3: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abo.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà ní ẹ̀bùn kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá a máa jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òwòjú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: Gbogbo anígboro ti mọ kí ló ń ààbùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀gùn gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ́jọ́.

0: pẹ̀tù yọ.
1: Ẹsẹ̀ Ọlọ́run ọmọdún mi jẹ́.
2: Àwọn tí wàá yẹ.
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
3: Ṣé ìtúkọ̀ sí CAC òkè Ayọ̀, sábòkè DCC headquarter Ìlọrin fi ìfẹ́ àti lórúkọ Jésù pé gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo olólùfẹ́ ìyìn rẹ̀ sí ọ̀sẹ̀ jíǹde agbára ńlá kan tí a pè ní Aya Grand 2026 pẹ̀lú kókó rẹ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tó ń wo onísàn The World That Healed. Ètò yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù keje títí di ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án oṣù keje ní dédé aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ọjọ́ Àìkú ọjọ́ kejìlá oṣù keje. Àwọn ni wákàtí méjìlá pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ọ̀wẹ̀ àti àdúrà. Olùgbàlejò wa ni Pastor MK Ọlọ́run Tọba. Àwọn bàbá wa tí Ọlọ́run yóò máa lò ní àkókò yìí ni bàbá wa Wòlí Dr. M.O. Àdìo láti ìjọwà CAC Alábùkún fún pẹ̀lú bàbá wa Pastor S.O. Olúkòsì láti ìjọwà CAC Achievers àti bàbá wa Pastor L.A. Bamidele láti ìjọwà CAC Ọlọ́run Ṣògo pẹ̀lú àwọn ìrìnránsí Ọlọ́run mìíràn tí yóò wà níbẹ̀. Yóò sì tún jẹ́ àkókò ìyìn alágbára níbi tí àwọn akọrin yóò ti fi orin gbé orúkọ Jésù ga àti agbára ẹ̀mímọ́ yóò sì máa sọ̀kalẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ẹlòmíràn kí ó sọ fún yín nípa rẹ̀ nítorí Ọlọ́run ti pèsè àkókò yìí fún ìgbàlà ọkàn, ìdásílẹ̀, ìwòsàn àti ìṣẹ́gun pátápátá. Ẹ wá pẹ̀lú àwọn ẹbí yín, ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín. Aya Grand 2026, Aya Grand 2026, Aya Grand 2026 láti ìgbàlà dé ìgbàlà, láti ògo dé ògo, Ọlọ́run yóò gbé wa dé ilẹ̀ gíga. Jésù ni Olúwa.

0: Mọ́ra kí n pa olóríkì rẹ̀. Ẹlòmíì o ti lọ, o ti lọ, òun o ti lọ, òun o ti, òun gan ti dalágbo
1: ní. O ti káàkiri.
0: O ti káàkiri. Ẹ mọ́ sọ̀gbàgbọ́ nù.
1: Ẹ mọ́ sọ̀gbàgbọ́ yín nù.
0: Ẹ mọ́ sọ̀gbàgbọ́ nù, ẹ mọ́ bọ̀. Ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ Àbádà bí ara sùúrù lérè. Ládojúkọ B Division Police Station. Tẹ́ bá ti dé sùúrù lérè, gbogbo bí tẹ́ bá gbà wọ̀lú lọ́rin, ẹ lẹ́ lọ sùúrù lérè. Tẹ́ bá ti dé sùúrù lérè, ẹ bèrè àgọ́ ọlọ́pàá sùúrù lérè.
1: Àdojúkọjú ẹ̀, ẹ rí ìyá tó ń ta èso, ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán nǹkan kan. Ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé Àbádà bí ara lẹ̀ ń bèrè. Ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì, tán ya ojú sí, ẹ ti dọ́dọ̀ wa nìyẹn.
0: Phone number mi ni
1: 070-622-125-125-02. Tó bàbá, àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹpọ̀ pa dọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀ palẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wá rìn sọ́tún wá rìn sósì. Bó lẹ ṣe ń ṣe gan tó fi rí bẹ́ẹ̀.
0: Olóòtú Ọlọ́run ni kì í ṣàwa náà. Àmọ́ iṣẹ́ tíyàn ti ń ṣe láìmọye ọdún sẹ́yìn. Ẹlòmíì àti ẹ̀ wá sọ́dọ̀ wa, a rí pé tá a bá ti fojú kan ojú náà láàmọ̀ sọ pé báyìí ló ṣe ń ṣe ó báyìí ló ṣe ń ṣe ó ìfún láì ti jẹ́ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe. Ó mọ̀ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń sọ̀rọ̀
1: sí. Àbọ̀wẹ́jú ni.
0: Kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ni àti pé iṣẹ́ tíyàn ti ń ṣe.
1: Bẹ́ẹ̀ni
0: iṣẹ́ tán bí wa sínú ẹ̀ nílùú Òṣogbo wọ́n máa gbolé wa níta ń tọ́jú nu iṣẹ́ ìrandíran ni.
1: Kábíyèsí
0: olúmọ̀ rẹ̀. Bàbá tèmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni. Bàbá yẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà jogo yìí náà ni.
1: Abájọ tí Yorùbá fi sọ wípé àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà dán ọmọ àjànà kúkan ò ní yà rárá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
0: Ẹlòmíì ìjà ló lọ́ọ́ là tí kùkù bá lójú.
1: Wọ́n sọ kùkù lójú. Ojú bá ń wò bàlàbàlà.
0: Ojú bá di ti ń wò bàlàbàlà.
2: Ẹlòmíì sì rèé látara iṣẹ́ tí ń ṣe for example nísìnyí iṣẹ́ ọ̀kadà kọ́lọ́mọ dábò àwọn ọlọ́kadà wa. Iṣẹ́ yẹn mọ ó mọ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá mọ sí ojú wọn lẹ̀ tí wọn ò ní nǹkan kan tán fi ń dáàbò bojú wọn. Tí ìyẹn bá jẹ́ tí ó bá mọ sun ẹkún púpọ̀ jù yóò kó bá ojú rẹ̀. Tí ìyẹn bá sì jẹ́ tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé èéfín pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáná oúnjẹ tó ń ta oúnjẹ tó jẹ́ pé iná gíná sì ń dá tí èéfín ṣe sí wọn lójú yóò kó bá ojú. Ẹ jẹ́ a máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ògo Ọlọ́run Elédùmarè ò ní fọ́ wa lójú.
1: Bàbá bí nǹkan bá wá gbọ̀n sí yàn lójú bí eruku bí ẹ̀pẹ̀ bí àwọn ìṣẹ́pẹ̀ igi tó run sí yàn lójú ǹjẹ́ ó ṣeé ṣe kó bani lójú jẹ́ bí.
0: Bẹ́ẹ̀ni kódà ẹlòmíì ojú ẹlòmíì tibẹ̀ ó ti ní nǹkan funfun tó ń tó láàrin ojú tó yẹ olórúkọ táwọn eléyìnbó ń pè tá a lè dá lórí atẹ́gùn. Gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ń bẹ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara pẹ̀lú ògo Ọlọ́run funfun tó ń tó àárín ojú rẹ̀ hàn láìpẹ́ ọjọ́ ò ní rí ń bẹ̀ mọ́
1: pẹ̀lú
0: ògo lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run àti ewé àtẹ̀gbò Télédùmarè Virgin Kimi.
1: Bẹ́ẹ̀ bá ní àìsàn ríran àwọn àpẹẹrẹ míì wo ló ṣeéṣe kó lúwa rẹ̀ ó tún máa rí.
0: Ẹlòmíì ò lè wá mọ́tò lálẹ́. Ẹlòmíì tí bá ti ń di bí aago mẹ́fà àbọ̀ sí méje kò lè jáde mọ́ nítorí pé kò lè rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì rèé tó òórùn bá ṣẹ̀ṣẹ̀ ń jáde òun nìṣòro tiẹ̀ mọ́ ń bẹ̀rẹ̀ tí kùrukùru ó gba gbogbo lẹ̀lẹ̀.
1: Kábíyèsí.
0: Ṣe rí kiní òun ó yàtọ̀ láti ara sára àmọ́ gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ń bẹ̀ gbogbo orúkọ tó léwu kan ti pè fún ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara. Ọlọ́run ó tu yín sílẹ̀ ẹ̀rọ ìgbàlódé ń bẹ a ṣe àyẹ̀wò fún àyẹ̀wò ọ̀fẹ́ àyẹ̀wò lọ́dọ̀ bàbá dàbí ara. Gbogbo àyẹ̀wò wa ọ̀fẹ́ ni.
1: Lẹ́yìn tẹ bá ti gba káàdì.
0: Tẹ bá ti gba káàdì tán ọ̀fẹ́ lẹ ṣàyẹ̀wò a ṣàyẹ̀wò ojú fún yín. Tìfúnpá ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ṣúgà gbogbo ohun tó jẹ mọ́ tẹ́sì tá a ṣe fún yín.
1: Ọ̀fẹ́
0: lẹ ṣe. Tẹ́sì ni ó sì ṣáájú torí òun ní òjì àmọ́ kókó ilé tó ń ṣe yín bẹ̀.
2: Basic test náà wà táwa náà lè ṣe fúnra ara wa nílé. Torí ẹlòmíì ò mọ̀ pé nǹkan ti sojú òun. Ẹ dọ́ bojú ọ̀tún kẹ́ ẹ fi tòsí wo nǹkan. Ẹ dọ́ bojú tòsí kẹ́ ẹ fi tọ̀tún wo nǹkan. Ẹ wo méjèèjì wò síra wọn. Tí ìmọ̀lẹ́ kan bá ti jù kan lọ, ojú ti ní wàhálà nìyẹn tètè gbéra ẹ mọ̀ bọ́ o.
0: Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run tó ti ṣe tàwọn ará ṣáájú, Ọlọ́run ó ṣe tiyín náà. Ẹ mọ́ sọ̀gbàgbọ́ nù, ẹ mọ́ bọ̀, ẹ mọ́ sọ̀rọ̀ ìtinú, ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ Àbádà bí ara. Ní sùúrù lérè ńlu lọrin.
1: Tó bàbá ká tó máa ń lọ ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
0: Ẹ ṣe olóòtú ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí ohun ọ̀run ló wà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àìsàn ojú òun ló ní solution. Àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
1: Ẹ̀sẹ̀ àwò.
0: Ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú. Tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú. Tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ́. Ojú bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run nìkan ló kù sí kéèyàn mọ́ dààmú. Yàtọ̀ síbẹ̀ tí ìjàmbá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù.
1: Tó bá jò dànù.
0: Kò sí ní tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ wùlẹ̀ gbé dọ́dọ̀ mi. Pásẹ wa ń sọ náà. Olóòtú.
1: Yes, sir.
0: Àìsàn ríran wa máa fi ṣe yán o. Bẹ́ẹ̀ ni.
2: Nítorí pé n tá n pè ní ọfà ń bẹ o. Ọfà oríṣiríṣi ló wà. Ayé ò ní fi ọfà fọ́ wa lójú o. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ilé tó bá wù kó jẹ́ ń bẹ̀. Agbára Ọlọ́run ó kà. Ẹ̀yin ẹ yọjú sí wa. eyo ti wan suru lere lodo baba da biara ladojo ko agolopa b division police station pelu gu olohun tin o ni soro se
0: lodo baba da biara ai kan kan si yan loju o gbogbo ogun te lo enu le ti lo pelu gu olohun olohun o si je wa ara re
1: bo ba ri be baba ka to mo lo address yin ibi to office yin wa ati phone number tawon eyan pe yin si
0: gbogbo ta ba gba wo ilu ilorin egbe okada ke le lo si suru lere te ba ti de suru lere e bere agolopa b division adojukoju pelu agolopa b division

0: ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Ẹ kọ́rin ìyìn sí ọba àwọn ọba ọlọ́run àwọn ọlọ́run Olúwa àwọn Olúwa ní tó ti wà káyé ó tún ẹni tó tún mọ wà nígbà tá yóò bá tún ní símọ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ tó jòkó sórí òbírí ayé pé èmi àti yan wà láyé a tún wà lálàáfíà ó tún tuntun mọ̀ tún rèé ọlọ́run àdúpẹ́ o sátidé àkọ́kọ́ nínú oṣù keje ọdún 2026 àánú èmi àti yín rí gbà ẹ kúlé o.
1: Ọba aládẹ àánú ojú láàrí àwọn ọmọ náà ẹni tó ń ké tí ò sọ.
0: Àìjá ṣe bẹ́ẹ̀ ká ẹja ṣe bẹẹ ká máa dúpẹ lọwọ ọlọrun níbikíbi tí ẹ wà àti ipò kípò tó wù kí èmi àti yín kó wà níbikíbi tí ètò yìí ká wa mọ ni alẹ yìí ètò àánú àti orí ọfẹ náà ni lóde ṣe ti gbọyìn láti lè ṣe diamond 88.7 FM nílùú ti lọrin bí olúwàgbẹmígo òkìkí ló kọ mi abala mẹta ọtọọtọ ni ètò ikú rọra abala àkọkọ ẹni a pè ní abala ìkíni níbi tí a ti máa jíṣẹ yín iṣẹ tí ẹ ti rán wa lámọjẹ lẹyọkọọkan nígbàtí abala ẹlẹẹkejì jẹ abala ǹjẹ ìwọ mọ a tẹ bá gbàgbé agbé nǹkan kan ń bọ tá a ti ń yanjú láti bí ọsẹ bíi mélòó sẹyìn a ń lórí ọfẹ àti parí rẹ ní alẹ ìlágbára ọlọrun èyí tí a pè àkórí rẹ ní ògo abala ẹlẹẹkẹta ńlá pè ní abala testimony hour nígbà tí a pe àkórí rẹ ní abala ṣomore ẹ sọ fún ẹni tó jó òkú ti yẹn ní ṣomore mọmi ẹ sọ fún dáàdì ẹni sẹ ń mọre mọmi dáàdì ẹyin náà bí mọmi léèrè ẹni sẹ ń mọre báyìí nítorí pé èmi mọ ń rò pé kò fẹ́ sí pé nǹkan kan wà láyé bóyá kí n sọ wípé ipò olẹ̀dá wà láyé tí ó fi wá sọ wípé ọ̀rọ̀ òun ò tọ́pẹ́ mọ́ pé ọpẹ́ ò tiẹ̀ tọ́ sí òun mọ́ mi rò pé rúpù bẹ́ẹ̀ wà nítorí pé kinní tí ń sọ̀rọ̀ tí ò bá tì bọ́ a sì wà ní ẹgbẹ́ ọlọ́pẹ́ o gẹ́gẹ́ bí mo ti mọ sọ fún mo ní èmi ni federal ẹgbẹ́ ọlọ́pẹ́ tí ẹ bá ti pè wọlé lásàálẹ̀ mo fẹ́ jẹ́ ká ẹ fúnra yín náà lóye ẹ lè ní secretary ẹ lè ní senator kò sí ti ń ṣe èèyàn kódà ẹ lè sọ wípé tẹ́ṣọ́rà ní tiyín ẹ lè sọ wípé ẹni wẹ̀ tó bá ti kódà ẹ lè pera yín dikẹ̀ ẹ lè pera yín dikẹ̀ ẹ lè pera yín gan lálàájì ọlọ́pẹ́ ẹ lè sọ pé àlàájì ọlọ́pẹ́ ẹ sá fúnra yín lórúkọ náà ni lójú òpó facebook yẹn olùwàgbẹmígan òkìkí lẹ́fìmọ̀ wò wá láfa direct ẹ bá láìkẹ̀ kẹ bá wá ṣí à ẹ lálẹ́ yìí nǹkan tó ṣe bẹ́ẹ̀ yóò tún gbé nǹkan àánú abẹ̀rẹ̀ náà lórúkọ ọlọ́run bàbá ọmọ àti tiẹ̀ mí mímọ́.
1: ló jẹ́ kárùn pé tiwa nìkan ló lè ojú fara.
0: wọ́n sọ fún pé ẹ wá polówó ọjà ni lórí ètò yẹn wá sún nígbọ̀wọ́ ètò ètò nílò nígbọ̀wọ́ ojú òpó nọmba ẹnìkà ẹ máa pè mí sí lẹ́yìn ètò 07070 7040 2140 ní kẹjẹ ká fi máa sọ̀rọ̀ lẹ́yìn ètò láti polówó ọjà lórí ètò yìí.
1: pé tiwa nìkan ló lè ojú fara balẹ̀ àrímọ́.
0: báà mi ọlá tó rewájú ọpẹ ibi ti gangan lọlọwọ bọtìnì mi fún talẹ yìí àkànfẹ ẹyin náà nu bẹẹ ni ẹ bá ń ṣètọjú àkọbí dáadáa ọmọ pupa bíi táyà mọtò mẹni tó pupa jù nínú àkọbí àti ọgá mi ẹpẹ ibi ti ẹgbọ tá ń pupa jù á padà mọ béèrè ìbéèrè hun tó bá dọjọ iwájú. àmì náà tó àjọ kefla ní alágbó àjọ ń bẹ lórí ètò fún talẹ yìí ni o. mo ti ń sọ fún yín kò sí nǹkan kan tó dé bẹ́ẹ̀ dá láyè tó jẹ́ pé tiyín kọ́ ló burú jù tiyín sì tún kọ́ ló tún dáa jù ẹ tún rí àwọn tó tún jẹ́ pé kódà ntẹ nígbà míì tẹ́yìn rò pé kò best leléyìí o kódà òun lè yan míì fi kólẹ̀ sí bọ́lọ̀ sí sílé ayé nu ntẹ́yìn sì tún rò pé ó dé bá yín pé ọ̀rọ̀ yín ò tọ́pẹ́ mọ́ tẹ́ bá tún gbọ́ téèyàn míì bá tún sọ sítórí ẹ̀ ẹ̀yin gan tún wò pé ọlọ́run mo mọ̀ dúpẹ́ tèmi o. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká máa lọ sí ọ̀dọ̀ aminat ajoke fúlàní alágbo mo ti ń sọ fún yín onírúurú àìsàn tó wù wù kẹ́ ẹ mọ dojúkọ lágọ̀ọ́ ara yín kódà bó ṣe ibà ni bó ṣe wípé àwọn àrùn tó ń ṣẹyọ lágọ̀ ara ni tàbí bóyá infection ni ẹ rí pé infection yìí ó ti sábà máa ń kọ́mọ̀ láàrin àwọn obìnrin tó jẹ́ pé èmi ilé ìgbọ̀nsẹ̀ lèèyàn míì ti kó èmi ilé ìwẹ̀ ló ti kó ẹyin tẹ́ ní ìpáke tàbí bóyá ara ń já yín jẹ nǹkan kan sún sí yín lára tàbí ẹni tó jẹ́ pé ẹni nọ́ọ̀sì ọmọ lọ́wọ́ ẹ wá rí pé bọ́mọ náà ṣe ń ṣe kò fẹ́ yé yín mọ́ ara gbígbóná ni ní gbogbo ìgbà tàbẹ́yìn rí pé nǹkan kan sùn sí lára tẹ́ẹ̀sì mọ̀ bí kinní ọ̀hún ṣe jẹ́ àti wípé àwọn àgbo kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n máa ń kì fún àwọn ọmọ tuntun tó jẹ́ pé àgbọ̀dọ̀ mọ́ dárúkọ rẹ̀ lórí afẹ́fẹ́ ẹ mọ́ dára yín láàmú mọ́ ọ̀dọ̀ àmínà fúlàní àjọkẹ́ alágbo ni kẹ́ ẹ mọ́ lọ wọ́n wà ní Asadam ní tẹ́ bá ti dé junction Agaka ní Asadam ìyànà tó lọ sí ọ̀nà ìgbèjì láhùn iléèwé kan bẹ nísàlẹ̀ tẹ bá ti kọjá iléepo ọ̀jì síwájú wọn pè iléèwé ọ̀hún ní solarize iwájú solarize gangan náà wà tẹ bá ti sọ pé ìyá alágbo àwọn ìpín méjì ń bẹ́ o wọn ò dá yín lóhùn be dere gbogbo en to je pe wa ni ona jijin ah to je pe si ni lorin awon se delivery oja yin tin te ba bere lowo won te ba ni kan ba yin se won gbe wa ka yin mo bi te wa koda be ba si Nigeria ni bi ti Olorun ran won lowo de be si re awon won fi we ati gbe won so ma laye lore ni Olorun si ran won lowo daada to je pe ohun ko n te ba si lodo won bon ba se royin re na be na leji se ba la se Olorun Eledumare ah e mo pe won sori number yi 090-353-97581 090-3539-7581 tabi 081-26-508-623 081-26-50-8623 aminat fulani ajoke alagbo awon na ni won gbe be den ni gbe en to je wipe ah mo mo so ti kini ohun ti eyan ba wa laarin loko laya ti o ba le se dede opolopo ija ti oko ati yawo nja won ni le so sita pe ki lo nfa ija gan ara bi npa na ni o ah lagboro le mo lo sodo won nku kini je pe kini kan arara o eyin te ni eda oro ni abi eda dubule mi mo to wu ke mo la koja e le se okun kirin toni e mo lodo won e de ri wipe kini ohun oro yin na yo se be yo dayo
1: Alanu ti ogesun ona mi jenu kokulo ti so alara mi toro mi ogesun ibi o bara mi demo dupa
0: o da eje kin se be ka ma lo se abale lekeji lori eto iya abala yo je wo mo eri ko nta ngbe yewo lati bi ose bi melo ona ni mo pe ni ogo lagboro olohun a lori ofe a si pari re ni ale yi eje kin se be ka gba tapa bi

Gẹ́gẹ́ bí nǹkan tí à ń gbé yẹ̀wò tá a pè ní ògo, ẹ rí wípé ògo ta ló lògo, Ọlọ́run gangan ló lògo. Ẹ rí wípé nínú ògo àti ọlá rẹ̀ ló fún oníkálukú. Kò sẹ́nu tọ́lọ̀ ń dá láyè tọ́lọ̀hún fún lógo. Kódà tó fi já àwọn igi igbó, tó fi já àwọn ẹranko, tó fi já àwọn èèyàn, gbogbo apátápátá la lógo. A ti sọ̀rọ̀ nípa ògo. A sọ nǹkan tó gò sá fún. Lálẹ́ yìí kí ni ògo súnmọ́? Tá a bá jẹ́ ọmọ ológo, a rí wípé a gbọ́dọ̀ súnmọ́ àwọn tí ó ní irú nǹkan tí à ń ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìsìn, tí n bá fẹ́ mọ̀ ọ̀rọ̀ sọ, tèmi náà dẹ̀ fẹ́ lọ sọ́wọ́ iwájú. Ẹ rí wípé àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó já síwájú tiwa, àwọn la gbọ́dọ̀ tẹ̀lẹ́yìn pé ẹni yìí o jẹ́ mọ́ tọ́ lọ́nà. Ẹ rí wípé ẹni tí ń ṣe fọ́níṣọ̀ tó bá lọ ń bèrè ìmọ̀ràn lọ́wọ́ fọganáísà, ó ṣeéṣe kó ṣiṣẹ́ sí, torí experience bí a ṣe ń ṣe táyà ni fọganáísà máa ní. So ẹni tó jẹ́ pé fọ́níṣọ̀ ni òun, experience àwọn méjèèjì máa yàtọ̀ fúnra wọn. Ìdí ni pé ìwo ògo kí là ń sọ ni wípé mẹni tó bá rìn. Ọ̀pọ̀lọpọ̀ ògo ló jẹ́ wípé ẹni tá à ń bá rìn gan, ó ń kóbá ìrìn àjò ìgbésí ayé wa, nítorí pé mẹni tó yẹ ká bá rìn. Ògo gbúdọ̀ wo èèyàn bá rìn, sí ẹni tí òun bá rìn, ṣé partner rẹ ni, ǹjẹ́ irú iṣẹ́ tóun ṣe sóun ló yàn láàyò? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé a ti discourage jẹ lójú ọ̀nà ògo, tó jẹ́ pé ó sì ti padà sẹ́yìn, kiní ò sì dàbí bó ṣe yẹ kó rí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé a lè kọrin, èèyàn míì lù ló ń lù, èèyàn míì ó kàn ní ẹ̀bùn. Bí èèyàn míì bá sọ̀rọ̀ ní ìsìn yóò sì rí bẹ́ẹ̀, bí èèyàn míì bá gbàyàn nímọ̀ràn ní ìsìn ayé yìí ó sì yípadà, yóò wá máa wò pé bó lẹ́ni ìtúnṣe mọ́mọ̀ràn tiẹ̀ wá. Ogó àti àrà tọ́lọ̀ dá sínú rẹ̀ nú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa láti wò wípé bóyá ohun tá à ń ṣe kò fẹ́ lọ déédé, àwọn tó yẹ ká bá rìn bá rìn, àwa náà wá pátì. Ọ̀pọ̀lọpọ̀ wa ń tẹ̀ ń gbọ́ mi lálẹ́ ní ìsìn, ẹ̀yin kan wà, Ọlọ́run fún yín ní ẹ̀bùn àlá. Bẹ́ ẹ bá lálàá ní ìsìn, bẹ́ẹ̀ ohun tẹ́ ẹ bá sopó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì ṣe rí. Ṣùgbọ́n torí pé jakunra ẹ̀yin náà ò kọ bí ara sí, Ọlọ́run sì fọwọ́ lé rán ni wá ń wò yín ran. Ta ló sọ fún yín pé àlá ò lè sọ yín déèyàn? Joseph nínú ìwé mímọ́, àlá ló sọ di prime minister, àlá ló tú tó dẹ̀ dé ipò tó jẹ́ pé ẹnikẹ́ni ò dénú rẹ̀ rí nínú ran bàbá rẹ̀. Torí náà kọ́ ohunkóhun tí ẹ bá ń ṣe, ẹ jẹ́ kí a rí wípé à ń tọ partner wa lọ. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìwo ògo mọ́ bẹ́ ẹni tó jù ọ́ lọ rìn. Mọ́ mọ́ jẹ́ pé ẹni tó jù lọ ló mọ kọ́sùdí, ló mọ gbàmù lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ògo. Alàgbà Táwọ̀ Látúbọ̀sùn, mo ti rọwọ́ yín lójú òpó Facebook pé ká lẹ́ yìí, ẹ bá láìkẹ́ ẹ̀kẹ́ bá ṣe ẹ̀. Olúwàgbọ́n mi kò kìkì lẹ́ fi mọ̀ wá lójú òpó Facebook. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ògo ìrìn àjò tó lọ fáàní. Tó o bá jẹ́ ògo, mọ̀ ń gbàmọ̀ràn lọ́wọ́ àwọn ẹni tó jù ọ́ lọ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ògo èso gbéraga o. Tó o bá ti rẹ́ni tẹ́ ẹ̀jọ́ ń ṣiṣẹ́, olórin ni, sọ̀rọ̀sọ̀rọ̀ ni, ìlú ni. Tó o bá ti rẹ́ni tó jù ọ́, àwọn aṣíwájú rẹ mọ̀ jẹ́ ń sọ̀rọ̀, mọ̀ tẹ́ ẹ̀jọ́ ń kọ́kọ́ kí ọ. Kódà bó ti wù kéèyàn pọ̀ tó lọ ọbẹ̀, bó o bá lè dọ̀bálẹ̀ kúnlẹ̀, bó o bá jòkó orin gan kúnlẹ̀. Ẹ rí wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò wò pé láàrin gbogbo èèyàn mi lọmọ ìkúnlẹ̀ fún, yóò sọ nǹkan kan sí ọ. Ohun tó bá sì sọ sáyé rẹ ní àkókò tó sọhùn àṣẹ́gun, nítorí pé ó ti fi ọjọ́ kan, kódà bó o jù lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n ó ṣáà ju ọ́ lọ lẹ́nu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọọṣẹ́ ni ó mọ wo àwọn aṣíwájú pé kí ni kí náà sọ tèmi náà ò lè sọ, wà lọ kílẹ̀ kún wọn kọ́ rárá. Bí bá ti ń wo àwọn aṣíwájú wa, tá a bá ti ń yẹpẹrẹ wọn, àwọn ọmọ ẹ̀yìn tó ń bọ̀ lẹ́yìn náà mọ yẹpẹrẹ àwa náà. Ògo ẹja kèsára. Eléyìí tí màá fi parí rẹ̀ lórí ògo, òun ni wípé ògo wo ìwé mímọ́ sọ̀rọ̀ kan ó pòwe ni o, ó ní ojú fún ojú, ó ní téèyàn bá ní ó fi rẹ̀mí rẹ̀ padà. Kí ni mò ń sọ ni wípé ìwọ gẹ́gẹ́ bí ògo ó náwó kó o tó rógolò? Oníbi ti báwo? Ògo ṣe wàhálà díẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a lógo, tá a ní àrà nínú, a ní ahun. Tá a bá ti láhun sí ògo tá a ní, kìí fi bẹ́ẹ̀ yọ. Ìdí abani wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó di ńlá lénìí, èèyàn míì jẹ́ gbèsè lórí ohun tó ní, torí pé ó fẹ́ jẹ́ kí àrà tọ́lọ́run fóun kó hàn, èèyàn míì ó sì lọ jẹ gbèsè torí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí kinní òun bá padà dé tán, ọ̀pọ̀lọpọ̀ wa máa wọ pé wọ́n ti lọ sóògùn owó, ìwọ náà sì sóògùn òsì. Lágbọ́rọ̀ Ọlọ́run kò ní bàjẹ́ fún wa. Bó ṣe rí mọ́ nìyẹn labala, ǹjẹ́ ìwọ mọ̀? Ògo múra sọ̀rọ̀ ara rẹ o. Ọdẹ ẹja lọ sí abala testimony àwọn ẹ̀yìn abala sòmòrè. Nọ́mbà tẹ́ pè sí rè lálẹ̀ tẹ́ fi pè wọlé tẹ́ fi sọ̀ ń tọ́lọ̀ ń ṣe fún yín. 0913655652 0913655652. Kí ló Ọlọ́run ṣe fún yín? Ẹjẹ́ kẹ́mi kọ́kọ́ mọ̀ sí ẹgbẹ́ gẹ́gẹ́ bíi Fẹ́dra ẹgbẹ́ ọlọ́pẹ́. Ọlọ́run ṣe mí lóore o, nítorí pé ìlàjà àkọ́kọ́ ọdún yìí mo là á já,
ati mi ati le mi layo ati alafia ope temi nun ki lo lon se feyin na

bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ kan ní Friday ọ̀sẹ̀ tuntun gbogbo èèyàn tó bá gbọ́ mi ẹ lọ gẹ̀ẹ́tì ewé kan soso tó ń pè ní miracle leaf kọ́nà ń jẹ́ kẹ́ ẹ rí ewé ọ̀hún ewé miracle leaf yìí ẹyọ bíi méjì tàbí mẹ́ta ti tó ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ bá tún wá ń bọ̀ ẹ lọ wá omi tútù kan bíi cold water kó sà jẹ́ pure water tàbí bottle water ẹ sáà jọ tútù ẹ gbé wá láàárọ̀ Friday lárúgbó ọjọ́ ní kìlà ń kó jọ kìṣà ìkẹta rè ọ̀gẹ̀dẹ̀ kan tá ń pè ní bọ́ọ̀lì ọ̀gẹ̀dẹ̀ ibà jẹ́ sísun bẹ́ẹ̀ tàbí kẹ́ ẹ ti sè é ẹ prepare kínní lọ́wọ́ sà tá a bá parí àdúrà ẹ jẹ bọ́ọ̀lì ọ̀gẹ̀dẹ̀ fúnra yín lẹ́bàá mumi tútù le ẹ mọ̀ sọ pé mo jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà olúwa jẹ́ ń dàgbà ọlọ́run jọ ẹ̀yin àgbààgbà ayé ẹ máa yọnu sí mi ẹ má pa mí rẹ máyé àwọn òkùnkùn ló ń dènà ènìyàn á ń pray débi pé ìwo òsè dádúró mọ á pàdé pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ kan tẹ́ ẹ ti sè àti miracle leaf ẹyọ bíi mẹ́ta pẹ̀lú bottle water tó bá tutù tàbí pure water gbogbo ẹ̀ ó di àárọ̀ Friday arúgbó ọjọ́ ló mọ pariwo pọ̀ ń lọ tó bá dé jọ́sàn kílà ń kó yẹn side of agaraji ló wà àárọ̀ Friday lago mẹ́jọ àbọ̀ títí wo ago kan gbogbo ènìyàn ẹ máa

0: dẹ́rù bá àwọn òkè kéékèèké tó ń gbé bó ṣe máa ń ṣe dé o.
1: Nínú ìjọ Light of Salvation Bible Church
0: tó wà ní zone A
1: lẹ́yìn Capital Hotel
0: Òṣogbo
1: bí ìpàdé wọn ṣe ń lọ rèé o.
0: Agogo méje àbò òwúrọ̀
1: nìsín ọjọ́ ìsinmi
0: bákan náà
1: ní gbogbo aago mẹ́sàn àárọ̀ gbogbo ọjọ́ Tuesday
0: ní wákàtí ìṣẹ́gun
1: àti kánsẹ́lì fún gbogbo ènìyàn
0: parí gbogbo rẹ̀
1: ní gbogbo ọjọ́ Friday
0: làwọn máa pàdé Ọlọ́run bàbá bò báyọ̀
1: lórí òkè Glorification Monday
0: tó wà lẹ́gbẹ̀ẹ́ Coca
1: lẹ́yìn School of Science
0: nílùú Ìkírun
1: ní gbogbo aago mẹ́sàn òwúrọ̀
0: sí méjìlá ọ̀sán
1: pẹ̀lú ikọ̀ Olódùmarè
0: Prophet and Evangelist Doctor
1: Olúwarẹ̀ Mílẹ́kún Ajíbọ́dẹ bàbá bò báyọ̀
0: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé
1: ẹ lè pé bàbá bò báyọ̀
0: sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn
1: 08093930889
0: ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí
1: ẹ pé
0: nígbà tọ́rọ̀ bàbá bò báyọ̀ ń bẹ nítòsí ẹ.
2: Má ronú mọ́ o, má sunkó mọ́ o, má bànújẹ́ mọ́ o, ìrètí rẹ yóò padà di ayọ̀, gbogbo ohun tó ojú sọ̀rùn lolúwa padà dá padà, bẹ́ẹ̀ ni Ọlọ́run ò gbàgbé rẹ. Mo fẹ́ kà nínú ìwé Isaiah 49, let me start from verse 8, Isaiah 49. Verse 8.
3: Báyìí ni Olúwa wí.
2: Báyìí ni Olúwa wí.
3: Ní àkókò ìtẹ́wọ́gbà.
2: Sọ gbọ́ màmá.
3: Èmi ti gbọ́ ti rẹ.
2: Olúwa lórí kí n sọ fún ọ pé ní àkókò ìtẹ́wọ́gbà, òun ó gbà ọ́, òun ó nù ọ́ lómijé nù, òun ó sẹ́kùn rẹ dẹ̀rín, òun ó sẹ̀gàn rẹ dògo, gbèsè yẹn Olúwa yóò bá ọ sán. Mo ń sọ tẹsimọ́nì fáwọn ènìyàn pé Ọlọ́run tó ráyé mi padà. Ẹni tó mú gbèsè mi kúrò yóò ṣe tiẹ̀. Kí ni o lè ṣe? Àyàfi tó o bá kọ̀ lẹ́lòkù. Tó o bá ti lè wá yóò dà sọ́rọ̀ rẹ.
3: Àti ní ọjọ́ ìgbàlà.
2: Àti ní ọjọ́ ìgbàlà.
3: Mo sì ti ràn ọ́ lọ́wọ́. Èmi ó sì pa ọ́ mọ́. Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn. Láti fi ìdí ayé múlẹ̀. Láti múni jogún ahoro ilẹ̀ níní wọn ni.
2: Praise the living Lord.
3: Hallelujah.
2: Sọ pé Ọlọ́run sọ fún ọ. Ó ní lọ́jọ́ ìgbàlà. Olóhùn ọ gbà ọ. Olórí padà jogún ahoro ilẹ̀ ìní wọn ni. Ntí à ń sọ ńbẹ ni pé àwọn heritage tọ́lọ́run ní fún ọ, àwọn irun ilẹ̀ ìní tó ní fún ọ, àwọn ayọ̀ tó ní fún ọ, ìtura tó ní fún ọ, ìfọ̀kànbalẹ̀ tó ní fún ọ, ọkàn ń sọ ọmọ olókù rẹ báyìí ni, báyìí kọ́ ni ó máa rí lọ. Gbọ́ arábìnrin, ọ padà dọ́lọ́mọ. Àǹtí, iṣẹ́ rẹ ọ padà dìde. Gbèsè yẹn ó tán. Gbẹ́kẹ̀lé Ọlọ́run kó sì máa sìn. Kó sì máa kẹ́gbẹ́ torí pé Ọlọ́run yóò tún ayé rẹ̀ sí. Olórí mi sí ọpẹ́ kọ́ ọ má sunkún mọ́. Olórí mi sí pé olórí mi sí ọpẹ́ kọ́ ọ má bànújẹ́ mọ́ kọ́ ọ má ronú mọ́. Olóhùn ó tẹ̀wọ́ gbà ọ́. Ó ní ọ́ padà ṣe bí ọba, ọ́ padà gbé bí ọba, ọ́ padà gbé láàfin, ọ́ padà sọ̀rọ̀ bí akíkanjú. Ìgbà rẹ ó padà dọ̀tún tó o bá ti gbàgbọ́.
3: Kí ìwọ kí ó lè wí fún àwọn ìgbèkùn pé ẹ jáde lọ. Fún àwọn tí ó wà ní òkùnkùn pé ẹ fi ara yín hàn. Wọ́n ó jẹ ní ọ̀nà wọn
2: ni. Wọ́n ó jẹ ní ọ̀nà wọn ni.
3: Pápá ìjẹ wọn a sì wà ní gbogbo ibi gíga. Ebi kì yóò pa wọ́n.
2: Sọ́gbọ́.
3: Bẹ́ẹ̀ni òǹgbẹ kì yóò sì gbẹ wọ́n.
2: Sọ́gbọ́.
3: Ooru kì yóò mú wọn.
2: Bẹ́ẹ̀ni
3: oòrùn kì yóò sì pa wọ́n. Nítorí ẹni tí ó ti ṣàánú fún wọn yóò tọ́ wọn.
2: Ó ní ẹni tó ti ṣàánú fún wọn Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Jehova Jireh, Jehova Nisi, Exadai, ó ní yóò tọ́ yóò darí ẹ síbi tí ayọ̀ rẹ wà.
3: Àní ní àìsùn omi ni yóò dà wọ́n. Àní
2: ní àìsùn omi ni yóò dà kò wá ní sínira mọ́. Nígbà tí Ọlọ́run bá mú ọ débi tí ìtura wà, ọ gbàgbé gbogbo ìlàkọjá rẹ, ọ gbàgbé gbogbo ìṣòro rẹ, ọ gbàgbé gbogbo ìdààmú rẹ, Ọlọ́run bàbá Fòfáyọ̀ ló ní kí n sọ fún ọ bẹ́ẹ̀. Ìrètí wà fún ọ mọ̀mọ́, má para rẹ o, má ronú mọ́, má sunkún mọ́. O ti wà depressed because what you are passing through, God said there's hope for you. Olúwa ní ìrètí wà fún ọ.
3: Èmi ó sì sọ gbogbo àwọn òkè ńlá mi wọ́n ni di ọ̀nà.
2: Ẹ gbọ́ ta ló sọ bẹ́ẹ̀ yẹn ná? Ọlọ́run ni. Olóhùn ó sọ gbogbo àwọn òkè wọn ni di ọ̀nà. Ogun tó wà nínú ayé rẹ yẹn yóò disappear. Ibi tí wọ́n ti ní ọ̀sọ̀nà Ọlọ́run ó lànà ńbẹ. Ẹ ra àwọn ọmọ Israẹli ni. Nígbà tí wọ́n dé etí òkun tí òkun ru tí wọ́n wo ẹ̀yìn wọ́n wo ogun Farao wọ́n bẹ̀rẹ̀ sí rèrò ikú. Kí ni wọ́n sọ fún Mose? Wọ́n ní Mose kéré tó mú wa wá síbì láti wá pa wá. Gbọ́ òun gbọ́ mi nínú ilé inú ogun yẹn kọ́ lọ máa kú sí. Mose gbójú sókè. Ó ní Olúwa sọ fún pé ó yá na ọ̀pá rẹ̀. Mose máa na ọ̀pá. Ọ̀nà òkú máa pèsè méjì. Wọ́n máa kọjá nínú ìyàngbẹ́lẹ̀. Wọ́n máa kọ́ ni pé kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Orin tí wọn náà máa padà kọ́ láìpẹ́ yìí nìyẹn. Bá wọn bá ti gbàgbọ́. Gbàgbọ́ nínú ògo Olúwa. Testimony pọ̀ rẹpẹtẹ. Mo sọ, mo máa sọ ní gbogbo ìgbà. Mi ní ìdí ẹ̀ láti máa ẹ́dìtì ẹ̀wà tó lè afẹ́fẹ́. Wọ́n náà wá wo tó lù wá ń ṣe. Ẹ̀wà wo ẹwà wo olùgbàlà ọlọwọ gbọgbọrọ tó ń yọ ọmọ rẹ lọ fi ayé ẹwà wo olùgbàlà tó sayé àwa di rere ayé rẹ máa di rere
3: amen
2: ó kú lójú kan
3: amen
2: ìdèrè ọjà
3: amen
2: ìdí ni mo pè ọ sí for fire kachi dà ní sunday ó rí pé mo tẹnu mọ ìpàdé sunday jẹ special program don't miss it praise and deliverance ni for fire kachi dà ní ìlú ọṣọgbó ní òkè arugun máa fi àkọkọ láti jọ gbàdúà lálẹ wákàtí kan láti gbàdúà ó sàkọńtọ ọfẹ ìwọ tó bá lè kọ bẹẹni olúwa ni kí n máa sọ tẹlẹ sí kí n sọ tẹlẹ sí bẹẹ ni ìyanu ó sì máa tẹlé jẹ àpàdé níjọ sunday yìí ọlọrun ó tún ayé rẹ sí.
3: yes a ó sì gbé ọ̀nà òpópó mi wọn ni ga.
2: yes
3: kíyèsí àwọn wọ̀nyí yóò wá láti ọ̀nà jíjìn
2: máa bọ̀
3: sì wò ó àwọn wọ̀nyí láti àríwá wá.
2: yes
3: àti láti ìwọ oòrùn wá.
2: yes
3: àti àwọn wọ̀nyí láti ilẹ̀ sínímù wá.
2: yes
3: kọrin
2: kọrin
3: ẹ̀yin ọ̀run
2: kí
3: o sì yọ.
2: yes
3: ìwáyé.
2: yes
3: bújáde nínú orin.
2: hey tí wọ́n ní kéèyàn bújáde ayọ̀ ńlá níjẹ́bẹ̀ èyí ó bújáde ariwo sọ ìdùnnú òde. Sọ pé mi náà kọrin ayọ̀.
3: Mi náà kọrin ayọ̀.
2: Sọ pé ìbànújẹ́ ò tán.
3: Ìbànújẹ́ ò tán.
2: Sọ pé ẹ̀gàn mi ò lọ.
3: Ẹ̀gàn mi ò lọ.
2: Sọ pé gbogbo gbèsè mi ni ó parẹ́.
3: Gbogbo gbèsè mi ni ó parẹ́.
2: Nígbà yẹn ló máa bú jáde.
3: Yes.
2: Ṣùgbọ́n wàá wá Ọlọ́run. Má jẹ́ kó rẹ ọkàn rẹ. Ẹnìkan ló ń ti lọ oríṣiríṣiríṣi. Wọ́n tiẹ̀ ti gbá òun. Wọ́n ti gba owó bíi. Wọ́n sọ nínú prógáàmù tá a ṣe kọjá. Yes. Nínú àjọ̀dún. Mo ní káwọn èèyàn sọ. Ènìyàn mélòó ni mo gbárí. Èèyàn mélòó ni mo gbowó lọ́wọ́ rẹ̀. Èèyàn mélòó ni mo fẹ̀ tàn bárìn. Agbára Ọlọ́run sì wà.
3: Yes,
2: ha Ọlọ́run fò fáyọ̀ tó ń ṣiṣẹ́ agbára. Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu.
3: Ìjẹ́
2: mi mà ní pé tó gun ayé ẹ bá ṣẹ́ ó ṣe fọ́lọ́run.
3: Hallelujah. Bẹ́ẹ̀ni sà.
2: Tó gun ayé rẹ bá ṣẹ́ wá ṣe kíni o. Wá ṣe fọ́lọ́run. Bẹ́ẹ̀ni àwọn alọ́nilọ́gbà ikọ̀. Àwọn alọ́nilọ́gbà ikọ̀ àti ìrìjú Ọlọ́run wọ́n pọ̀. Ṣùgbọ́n bíbélì gbé èmi máa wọ́n tẹ̀mí. Àwọn tèmi sì mọ̀ mí. Mo ń retí ẹ. Don't be discouraged. Ẹnìkan náà ti lọ oríṣiríṣi prógáàmù. Ó wọn lọ bí kankan mọ́. No. Wọ́n ti dúró. Ará mi sí ọlá lẹ́yìn ni. Jẹ́ pàdé ní fòfayọ́ kàtìdà. Ní so 8. Lẹ́yìn kápítà òtẹ́ nílùú Òṣogbo. Tọ́ba ti dé kápítà sọ pé tọ́ọ̀tì bàbá fòfayọ́ lọ lọ. Tọ́ dárẹ́gbẹ́ lọ́nà ògoluwa. Sọ pé tọ́ọ̀tì bàbá fòfayọ́ lọ lọ. Tọ́ dé Mọ́yẹ́ Jọ́sán. Sọ pé tọ́ọ̀tì bàbá fòfayọ́ lọ. Láàárọ̀ Sunday ni o. Jájọ wa kẹ́pẹ́ tó lè gbà wá. Jésù ló lè gbà wá. Mo sọ fún ọ kọ àwọn nǹkan tó fẹ́ kọ́lọ́run ó ṣe fún ọ. Fi sínú envelope. A jọ gbàdúrà sí. Ọ̀nà àbáyọ ó sì dé.
3: Ẹ̀yin òkè ńlá. Nítorí Olúwa ti tu àwọn ènìyàn rẹ̀ nínú.
2: Olúwa ṣe kíni.
3: Ó ti tu àwọn ènìyàn rẹ̀
2: nínú. Yóò tù wọ́n náà nínú tó gbàgbé gbogbo ìdààmú yìí. Tó gbàgbé gbogbo ìtìjú yìí. Tó gbàgbé ẹ̀gàn yìí. Tó gbàgbé gbogbo gbèsè yìí. Tínú rẹ̀ ó dùn.
3: Yóò sì ṣàánú fún àwọn olùpọ̀jú rẹ̀.
2: Yóò ṣàánú fún àwọn olùpọ̀jú rẹ̀. Bẹ́ẹ̀ni àwa tá ń la ìṣòro kọjá. Àwa tá ń la ìdójútà ní ìdójúkọ kan. Olúwa ló kọ́ ṣàánú fún ọ. Yóò mú ìdojúkọ yẹn kúò. Yóò mú ìbànújẹ́ yẹn kúò. Yóò ra iṣẹ́ ẹ padà. Yóò ra ayé ẹ padà. Ìgbà ìtura ó de. Ìgbà ìfọkànbalẹ̀ ó de. Àìsàn tó wà nínú àgọ́ ara yẹn ó parẹ́. Lórí ọmọ yẹn ó padà láyọ̀. Torí pé Olúwa lóhun ṣe kíni o. Olóhun ó tù ọ́ nínú.
3: Ṣùgbọ́n sí ó ní wípé.
2: Sí ó ní wípé.
3: Olúwa ti kọ̀ mí sílẹ̀.
2: Ibi mo ti mú àkọ́rí ọ̀rọ̀ yìí jáde nìyẹn o. Sí ó ní wípé Olúwa ti kọ̀ mí sílẹ̀. Yes.
3: Olúwa mi sì ti gbàgbé
2: mi. Olúwa ti gbàgbé mi.
3: Obìnrin a lè gbàgbé ọmọ ọmú rẹ̀
2: bí. Sọ́bìnrin lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí.
3: Tí kì yóò fi ṣe ìyọnu sí ọmọ inú rẹ̀.
2: Ìwọ ló ní mẹ́sẹ̀jì yìí sà.
3: Lóòótọ́ wọn lè gbàgbé.
2: Lóòótọ́ àwọn obìnrin lè gbàgbé.
3: Ṣùgbọ́n èmi kì yóò gbàgbé rẹ̀.
2: Ọlọ́run sọ fún ọ pé kí n sọ fún mi pé kí n sọ fún ọ pé òun kì yóò ṣe kíni. Kì yóò gbàgbé rẹ̀. Ó ṣe é ṣe. Kóbìnrin gbàgbé pé òun ti ìfọmọ rẹ̀ lọ́yàn. Ṣùgbọ́n Ọlọ́run yìí. Ọlọ́run yìí ọba ó ṣe é ṣe. Ọlọ́run Olúwa rẹ̀ mí lẹ́kún. Olóhùn ò ní gbàgbé rẹ. Ẹnìkan lọ́lọ́run ti gbàgbé òun. Ẹnìkan ló ṣe bóun ṣe máa bá lọ ní. Àwọn Olúwa rẹ̀ kì í sọ pé báyìí kọ́ ni ó máa rí lọ. Àwọn ìṣòro tá a bí ọmọ àti tá a dámọ́ lórúkọ Jésù ni mo fọwọ́ sàyọ̀ pé báyìí kọ́ ni ó máa rí lọ. Ìwọ gbàgbọ́ nínú Ọlọ́run tí mo ròyìn. Gbàgbọ́ nínú Ọlọ́run Ísíráẹ̀lì yóò ṣe tiẹ̀. Obìnrin lè gbàgbé ọmọ ọmọ rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run yìí Jehovah Jireh, Jehovah Nissi, Exadai. Olémi Olúwa oní Jehovah lórúkọ mi. Olémi kì yóò gbàgbé yín. Olúwa ò ní gbàgbé rẹ̀. Yóò mú ìlàkọjá rẹ kúrò. Yóò mú wàhálà rẹ kúrò. Yóò mú ìdààmú rẹ kúrò. Yóò rẹ̀ ọ́ lẹ́kún. Yóò tún ayé rẹ ṣe. Àìsàn yẹn máa lọ. Àjàgà yẹn máa já. Ọ́ gbọ́ ìròyìn ayọ̀ lórí ọmọ rẹ. Gbogbo ènìyàn ó bá ọ dúpẹ́. Gbogbo ènìyàn ó bá ọ yọ̀. Orin ayọ̀, orin ògo, orin ìdùnnú ni ó padà gba ẹnu rẹ kan. Orin ìdùnnú ni ó gba ẹnu rẹ kan. Gbogbo ayé ni ó bá ọgbẹ́ gbọ́ ọpẹ́. Gbogbo ayé ni ó bá ọkọrin ọpẹ́. Olúwa lóhùn ọ̀gbàgbé rẹ sà. Wọ́n ti disappoint yẹ. Gbọ́ ọ̀nà àbáyọ dé. Àǹtí yìí ẹni tó fẹ́ fi ọlọ́ni kò sọ́nà àbáyọ mọ́ ọwọ́ amúkọ wá wà depressed no God will give you best olúwa gbàgbé ẹ bẹ́ẹ̀ ni àwọn nǹkan ló promise ẹ tí wọn ò mú sẹ mọ́ promise and faith sásásá ni olúwa lọ́wọ́ gbàgbé ẹ olúwa lọ́wọ́ ó tún ayé rẹ ṣe àwọn kan ń gbọ́ mi nínú ilé nígbà tí rere bá ń bọ̀ ni àwọn àlá burúkú máa ń wá ọ bẹ̀rẹ̀ sí lá àwọn àlá tí ò yẹ kó lá olórí rà rẹ́pọ̀ wà ní òrojú orun ìfàsẹ́yìn ni orípò orí ẹ̀gbin tó yí ọká ìfàsẹ́yìn ni iṣẹ́ òkòkò ni ṣùgbọ́n tó o bá gbàdúrà tó o bá képọ̀ lọ́run olúwa yóò ba iṣẹ́ òkòkò yẹn jẹ́ ẹlòmíì iṣẹ́ tó bá yẹ kó máa ṣe lójú ayé kó máa rérè wọn ò ní jẹ́ rérè lójú ayé ẹ̀yin ojú lọ sùn lójú àlá rẹ̀ yọ́bẹ̀rẹ̀ sì máa ta yọ́ máa tajà setback ni iṣẹ́ ọ̀tá ni ìyẹn lolúwa ní kájọ gbàdúrà lé lórí pé òun fẹ́ bẹ̀rẹ̀ ọ̀tún ayé rẹ olóhùn ọ̀gbàgbé rẹ òun ó ṣàánú fún ọ òun ó tún ayé rẹ ṣe
3: kíyèsí èmi ti kọ́ sí àtẹlẹwọ́
2: mi olúwa lòun ti kọ́ sí àtẹlẹwọ́ òun
3: àwọn odi rẹ ń bẹ níwájú mi nígbà gbogbo àwọn ọmọ rẹ yára àwọn olùpamọ́ rẹ àti àwọn tí ó fi ọ́ ṣòfò yóò ti ọ̀dọ̀ rẹ jáde gbé ojú rẹ sókè yí káàkiri sì kíyèsí gbogbo àwọn wọ̀nyí ṣara wọn jọ
2: gbogbo àwọn yìí wọ́n ṣara wọn jọ
3: ó sì wá sọ́dọ̀ rẹ
2: kí ló mú wọn ṣara wọn jọ nígbà tí ayé rẹ bá yí padà wọn ní ẹsẹ̀ gírígírí ní àjọ fẹ́ nígbà tí yìí bá ní sòrò àwọn èèyàn sà mà tí ọ̀rọ̀ bá dé tí ọlá bá dé ó ní ọ̀rẹ́ tó pọ̀ bíbélì pé gbogbo àwọn èèyàn wọ̀nyí sarajọ àwọn èèyàn padà celebrate ògo rẹ̀ ṣé wọ ìránṣẹ́ ọlọ́kan gbọ́ mi nínú ilé ó wá wò pé àbọ́lọ́hun ò pè òun ni pé òun nìkan ṣe rí báyìí òun sì gbóhùn dáadáa o gbọ́ ohun tó gbọ́ ohun òtítọ́ ni mọ ìyá kúrò níwájú ọlọ́run o mọ ṣe ń tí wọn kì í ṣe o dúró àkókò ìṣẹ́lógún rẹ fẹ́rẹ̀ dé iṣẹ́ ìránṣẹ́ ẹ̀rọ padà dìde àǹtí kan gbọ́ mi nínú ilé ó ní pé òun fẹ́ para òun má para rẹ o ayọ̀ rẹ ti súnmọ́ etílé o ọkàn lé ní òkun ní bá wọn rin àrìnú láàrin ogun ẹ̀mí rẹ òkun ní sọnù sáàrin ogun ọkàn lé ní òkun ní bá wọn rin àrìnú láàrin ogun ẹ̀mí rẹ òkun ní sọnù sáàrin ogun níṣẹ́ ni o ṣe gírí mọ́sọ̀rẹ́ tinu yara mọkànlé bí abade parí ogun nílé lólè ogun tó lé yẹn yọ padà dẹ adúà ní ọgbà má sọ ìrètí rẹ nù olúwa lóhùn òun arántí rẹ òun ò nù ọ lómijé nù òun ò sọ ẹgàn rẹ dògbó òun ò sẹkún rẹ dẹrin òun ò sọ ìbànújẹ rẹ dayọ gbàgbọ àjọ képọ lọla lẹyìn má fi wákàtí kan lẹ ọ máa pè mí wọlé má máa gbàdúà fún ọ ìyanu ó sì máa ṣẹlẹ. Yes.
3: Olúwa wípé.
2: Bí mo ti wà.
3: Ìwọ ó fi gbogbo wọn bo ara rẹ.
2: Yes.
3: Bí ohun ọ̀ṣọ́.
2: Yes.
3: Nítòótọ́. Ìwọ ó sì ha ọmọ ara bí ìyàwó.
2: Yes.
3: Nítorí ibi òfo rẹ. Àti ibi aho rẹ wọn ni. Àti ilẹ̀ ìparun rẹ. Yóò tilẹ̀ há jù nísinsìnyí.
2: Bẹ́ẹ̀ni.
3: Nítorí àwọn tí ń gbé inú wọn.
2: Yes.
3: Àwọn tí ó gbé ọmì yóò sì jìnà rere.
2: Praise the living Lord. Ẹ wo ọ̀nà tọ́lọ̀ ń gbà fẹ́ ṣẹ́gun fún ọ. Ẹ wo ọ̀nà tọ́lọ̀ ń fẹ́ gbà dá ọ láre. Ẹ wo ọ̀nà tọ́lọ̀ ń gbà fẹ́ nomijé rẹ nù. Ẹ wo ọ̀nà tọ́lọ̀ ń fẹ́ gbà rẹ̀ ọlẹ́kún. Ọlọ́run fòfá yóò nìkan sọ bẹ́ẹ̀. Ó nígbà tó ń bá dá ọ láre. Àwọn èèyàn gidi ni ó wà yí ọká. Ọba ó yí ọká. Ìjòyè ó yí ọká. Àwọn ènìyàn ńlá. Bẹ́ẹ̀ni, ó ní ibi ahoro yẹn yóò padà di ibi tí àwọn èèyàn ó máa wà. Yes.
3: Àwọn ọmọ rẹ.
2: Yes.
3: Tí ó ti nù. Yóò tún ní etí rẹ pé àyè kò gbà mí. Fi àyè fún mi láti máa gbé.
2: Ẹ wọ lọ́hùn. Nígbà tí nǹkan bá dàrú, nígbà tí wọ́n bá wá mú àtúnṣe, àyè wà nígbà yẹn mọ́. Mo ń bá bàbá kan sọ̀rọ̀ ń wojú Ọlọ́run fún nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn. Mo wá dédé rẹ̀ láìpẹ́ yìí. Ọmọ ti di bí ọmọ bíi márùn-ún lẹ̀. Níwá ń láwọn ọmọ mọ́lẹ́ ti gbàgbé sà. Ẹ ti gbàgbé gbà tó sì kankan. Nígbà tí ẹ̀rẹ́ yín da tẹ́bù yín rú. Ọlọ́run ti dé nìyẹn. Ẹnìkan gbọ́ mi nínú ilé. Ọlọ́run iṣẹ́ yóò dé bá ọ̀la lè
3: jẹ.
2: Ṣé sọ́ọ̀bù rẹ tó wò tó wá bú ẹkún yẹ kó ti tán? Kọ̀ tán? Láìpẹ́ yìí, ọmọ ní warehouse. Olúwa máa fàyè gbà ọ́.
3: Nígbà náà ni ìwọ òwúlé ọkàn rẹ pé ta ló bí àwọn wọ̀nyí fún
2: mi. Ta ló bí àwọn èèyàn fún yìí.
3: Mo sá ti wà ní àìlọ́mọ. Àti ilé àgàn.
2: Yes.
3: Ìdẹ̀kùn.
2: Yes.
3: Àti ẹni ìṣíkiri.
2: Yes.
3: Ta ló sì tọ́ àwọn wọ̀nyí
2: dàgbà. Ta ló tọ́ àwọn èèyàn yìí dàgbà.
3: Kíyèsí.
2: Kíyèsí.
3: A fi èmi nìkan sílẹ̀. Àwọn wọ̀nyí. Níbo ni wọ́n gbé ti wá?
2: Ọlọ́run ló dé. ki mo wi
3: olorun lo de
2: ngbati o da ikolo re pada
3: yes sir
2: bi mi ngbati olorun lo da ikolo si oni pada o da be njo lala you are the sire I'm talking about it don't think about what you are passing through ola re dara ma sir ah o pada ko ri ope alajo gbadura fun wakati kan loni wakati kan ma nbere si pe number mi bi ma se npe ni won ma pe tele mi number ti mo fe pe yan na ni whatsapp number mi won to baraye wole ma so message ile won gbadura fun o won to wa de fe follow mi lori facebook mi o ti course wa follow aka follow e lo te ajibode oluremi ajibode oluremi ah ko ka follow e ah won o te le kimi pe happy birthday baba yo dara fun loruko jesus number mi na ni o 0800 330 9300 889 for Sunday I go make John Abolo ma bere Olorun fo fayo o fowo iyanu kan iwo leri kan

0: kìtì dẹ́rù bá àwọn òkè kéékèèké tún gbé bó ṣe máa ń ṣe dé o.
1: Nínú ìjọ Letter of Service Bible Church
0: tó wà ní zone A
1: lẹ́yìn Capital Hotel
0: Òṣogbo
1: bí ìpàdé wọn ṣe ń lọ rèé o.
0: Agogo méje àbò òwúrọ̀
1: nìsín ọjọ́ ìsinmi.
0: Bákan náà
1: ní gbogbo aago mẹ́sàn-án àárọ̀ gbogbo ọjọ́ Tuesday
0: ní wákàtí ìṣẹ́gun
1: àti kánsẹ́lì fún gbogbo ènìyàn
0: parí gbogbo rẹ̀
1: ní gbogbo ọjọ́ Friday
0: làwọn máa pàdé Ọlọ́run bàbá bò báyọ̀
1: lórí òkè Glorification Monday
0: tó wà lẹ́gbẹ̀ẹ́ Coca
1: lẹ́yìn School of Science
0: nílùú Ìkírun
1: ní gbogbo aago mẹ́sàn-án òwúrọ̀
0: sí méjìlá ọ̀sán
1: pẹ̀lú ikọ̀ Olódùmarè
0: Prophet and Evangelist Doctor
1: Olúwarẹ̀mí Lẹ́kún Ajíbọ́dẹ bàbá bò báyọ̀
0: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé
1: ẹ lè pé bàbá bò báyọ̀
0: sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn
1: 080 93 93 0889
0: ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí
1: ẹ pé
0: nígbà tó rọrùn bàbá bò báyọ̀ ń bẹ nítòsí ẹ.
2: Music to the sound. To the
3: Diamond FM.
2: 88.7 FM.
3: Across the airwaves right now.
4: In the mix.